0: from Lagos, this is Jordan.
1: 5 FM. This is Jordan 105.5.
2: Station with the boys for entrepreneurs.
3: Roma ti jade ashentele ni.
4: Soro, ba mi fa keye soro kakbo.
5: Lọ́dún ọjọ́ Mọ́dé tí í ṣe bẹ̀rẹ̀ ọ̀sẹ̀, ó yàgbà ìbùkún àgbọ̀n àgbẹ̀ tọmọtọmọ. Ọba mi apáta gangan tí ò jẹ́ ká ṣubú ọṣẹ́ wo. Kábíyèsí rẹ̀ ọba mi ti gbógun falẹ̀ wa lọ́jọ́ gbogbo nígbà gbogbo. Gbogbo ilé ẹ̀ka pariwo go. Orúkọ tèmi ò yí padà Pásítọ̀ Fẹ́kẹ̀yẹ mẹ́rin bàbá Lábíyamọ ni mò ń jẹ́. Ọ̀sẹ̀ tá a wà yìí ọ̀sẹ̀ ìyanu ló máa jẹ́ fún èmi àti ìwọ. Màríà nìkan kọ́ ni obìnrin tó wà láyé nígbà tá a fẹ́ bí Jésù. Màríà nìkan kọ́ ni wúndíá tó wà láyé nígbà tá a fẹ́ bí Jésù. Kí ni àti kí ni wọ́n rò papọ̀ lọ́rùn kí wọ́n tó mú Màríà? Kí ni wọ́n wò lára rẹ̀ sí ẹ̀wà rẹ̀ ni àbí ìwà rẹ̀? Kí ló fi tayọ, kí ló fi pegede láàrin àwọn obìnrin yòókù? Tó fi jẹ́ pé òun gangan ni wọ́n yàn kó bí Jésù. Ìyá túbọ̀ sí pé ìpàdé kan wáyé ní ọ̀run. Wọ́n wò pé ẹrẹ yìí léwo ni kò wọ̀. Wọ́n wò pé ìyanu tó tọ́ yìí léwo ló yẹ kó wọ̀. Wọ́n wò pé ogun àgbáyé yìí léwo ló yẹ kó wọ̀. Wọ́n wò pé ta ló yẹ kó jẹ àǹfààní yìí. À ń sa ohun tí wọ́n ń pè ní ojú rere pọ́ńbẹ́lẹ́ nìyẹn. Ó máa ń yí bí bọ́ọ̀lù, ó máa ń yí kiri ní sà. Ó máa ń yí biribiribiri kẹrin tábálọ̀ ti kàn. À ń sa ọ̀sẹ̀ yìí oṣù yìí ni mo pè ní àkókò èmi ni rẹ́kàn. Tí àwọn ọ̀run fẹ́ jòkó nítorí ọ̀rọ̀ ẹnìkan. Tí àwọn ọ̀run ò fẹ́ wo ìwà tàbí ìpìlẹ̀ ẹnikẹ́ni. Bàbá mo gbé ẹ̀bì àdúrà àwọn tó ń gbọ́ mi yìí wá lónìí. Olúwa ìwọ ní gbẹ́nigẹ gbé àwọn tó ń gbọ́ mi yìí ga. Gbogbo ilé tẹ́ ẹwọ́ kẹ́ ẹ nẹ̀rọ ṣáṣáṣá síwájú Ọlọ́dúnmarè. Àmì rẹ̀ dà, ó yẹ ìwọ lẹ̀ rí kà. Nínú ọ̀sẹ̀ yìí láti ọ̀run wá wá fojú rere wọ̀. Afojú rere wọ Màríà, ó yá rọ́jú rere gbà. Elizabeth rọ́jú rere Ọlọ́run, wà rọ́jú rere Ọlọ́run. Anna rọ́jú rere Ọlọ́run, wà rọ́jú rere Ọlọ́run. Sarah rí ànúgbà, wà rọ́jú rere Ọlọ́run. Ojú rere ń yí ni, ó yí kọ̀ lọ́sẹ̀ yìí o. Àánú Ọlọ́run bẹ̀ wá tọ́mọ rẹ wò. Ilé ọlá yín ò ní di ahoro. Ọmọ rẹ ò ní mọ́mí kọ́rọ̀ lọ́sù yìí. Wàá jẹ́rẹ̀ gbìyànjú rẹ lórí ọmọ lọ́sẹ̀ yìí. Wàá lẹ́ni níwájú. Wàá rọ́lọ́ rẹ lẹ́yìn ẹ̀. Ẹkú àsú ìdẹ́ ò ní kàn lọ́sẹ̀ yìí o. Wàá rọ́mi pálẹ̀ dí òǹgbẹ́ lọ́sẹ̀ yìí. Ọmọ rẹ díẹ̀ nìyẹn láàrin ẹ̀rọ. Wẹ́rẹ́wẹ́rẹ́ ni rẹ yí kan ni ó yá ó yí

0: ọjọ́ wọ́rọ̀ òní tú lọ́sẹ̀ yìí o. Òní kó ẹ̀kọ́ gbèsè. Òní sọnù. Òní rámáyé o. Ìròyìn ayọ̀ ló máa gbọ́ lọ́sẹ̀ yìí o. Iṣẹ́ rẹ dọwọ́ dọ́là lọ́sẹ̀ yìí. Kò sí àtakò lọ́sẹ̀ yìí fún ọ. Ìrànlọ́wọ́ dìde sí ọ. Filipi oríkẹrẹsẹ kọkàndínlógún. Olúwayọ̀ gbèsè ní kíkún fún ọ lọ́sẹ̀ yìí o. Irẹ́ yí kan lọ́sẹ̀ yìí. Psalm 25:22 Olúwarà kúrò nínú iṣẹ́ ìṣẹ́ lọ́sẹ̀ yìí. Matthew 10:30 wọn ni yọ kúrò nínú ayọ̀ ọmọ rẹ o. Luke 21:18 irú ọmọ rẹ ò ní ṣàgbé. Ìṣú ọmọ rẹ máa ta lọ́sẹ̀ yìí o. Kò ní dìṣọ́ atayànyàn. Lórí ọmọ onírógun yẹpẹn yẹrin. Àwòrán ogun tó jẹ bàbá bàbá tí ò fi lọ́wọ́ kò ní jà àwọn ọmọ rẹ lọ́sẹ̀ yìí o. Adégbìyànjú rẹ yẹ lade. Ọmọ rẹ máa ṣe sábàbí rẹ lọ́sẹ̀ yìí o. Ọmọ ọlọ́gọ lọmọ rẹ kò ní jábọ́ fún ọ̀tayọ̀. Iṣẹ́ ọmọ rẹ máa lérè lọ́sẹ̀ yìí. Gbogbo owó tó ní ò ní fi wẹ́jọ́ o. Ẹni bí ẹni èèyàn bí èèyàn yóò ṣe ọmọ rẹ lóore lọ́sẹ̀ yìí. Wà á ní sinmi lórí okòwò rẹ o. Wà á tàtà jèrè lọ́sẹ̀ yìí. Ìbùkún máa wọlé. Owó á wọlé. Lọ́dítà láti bọ̀ ọ̀rọ̀ yẹn kò ní yẹ lọ́sẹ̀ yìí. Agogo owó máa dún lọ́sẹ̀ yìí. Agogo ìrànlọ́wọ́ máa dún o. Agogo àṣeyọrí máa dún o. Agogo ìfọkànbalẹ̀ máa dún. Ogun ilé bàbá kò ní borí rẹ lọ́sẹ̀ yìí. Ilé ìyá ò ní borí ọmọ rẹ o. Ogun ilé ọkọ lórúkọ yẹ kò ní ráyè inú ayé rẹ. Ohun rere tí wọn kì í jẹ nílé bàbá ọmọ rẹ ayọ̀dá rẹ fún lọ́sẹ̀ yìí. Ọ̀sẹ̀ yìí bọ́ bá ń lọ bọ́ bá ń bọ̀ wá pàdé rè. Ẹni tí ò ní pẹ́sù láti kọ eré fún ọmọ rẹ kò ní fi ìrẹ́ sàpárẹ́ o. Lọ́dẹ ṣílẹ̀kùn àánú tí ìran rẹ ti tì tipẹ́tipẹ́. Aláàrún tá a ránṣẹ́ ọ yóò ṣàánú rẹ tọ́mọtọ́mọ́. Ilẹ̀ àánú olúwa kì í ṣú olúwa yóò ṣàánú rẹ tọ́mọtọ́mọ́. Ọmọ rẹ yóò ṣògo nínú ọ̀rọ̀. Lọ pàdé aláàrún tí kì í rẹ. Wà á pàdé afúnimásírègùn. Ayé òní fojú lé ọláàánú rẹ lọ. Ẹni òkè rí àánú gbà ìwọ náà lọ rí àánú gbà tọmọtọmọ. Ọ̀rọ̀ rẹ máa gúrẹ́gẹ́ tọmọtọmọ. Ilẹ̀kùn sí síwájú ọjí sẹ́yìn ìbùkún ọlọ́run yóò wọlé o. Ọba tó jọba lórí ohun gbogbo yóò fún gbogbo tẹ ọlọ́run o. Ọ̀gá ọ̀gá jùlọ yóò jọ̀dẹ́ ògùn àjẹdẹ ọlọ́fọwọ́ àtọmọ rẹ o. Ẹbí ní sẹ́rìn ìrànlọ́wọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ olúwa yóò ràn lọ́wọ́ o. Aṣíwájú ogun lálọ yóò máa bá lọ tọmọtọmọ o. Aṣíwájú ogun lábọ̀ kò ní fi ọ́ sílẹ̀ tọmọtọmọ. Ọmọ rẹ jì máa gun kẹ́tẹ́kẹ́tẹ́ funfun bíi sọ́lọ́mọ. Ọ̀nà òpópó ọmọ rẹ màmá dára. Ọmọ rẹ lórí rẹ kàn. Ó yẹ gbaṣọ ẹ̀gún wọn àánú rẹ padà. Ó yẹ wo yàrá agbára àánú lọ tọmọtọmọ. Ó yẹ agbẹ́ ọ̀pàdé olóore. Agbẹ́ ọ̀pàdé aṣẹ́nilóore má rojú o. Agbẹ́ ọ̀pàdé aṣẹ́nilóore má sìrègùn. Olóore tí kì í wọ àṣìṣe ni ó yẹ lọ pàdé ẹ̀. Olóore any amount oh my god ó yẹ lọ pàdé ẹ̀ tọmọtọmọ. Olóore gbọ̀rọ̀ mi dẹ lẹ́rù ó yẹ ẹ pàdé ẹ̀ lẹ́ni o. Olóore witness kí ló tún kù nínú ọ̀rọ̀ rẹ ó yẹ ẹ pàdé ẹ̀. Aṣẹ́nilóore má bẹ́ẹ̀ yàn sọ yóò ṣe ọmọ rẹ lóore. Sàmí kò lé kò ní bọ́mọ lọ́wọ́ tọmọtọmọ. Ọmọ rẹ ò ní gbóúnjẹ alẹ́ rẹ̀ fọlọ́gbò jẹ́ o. Ó yẹ yẹn ìpínlẹ̀ rẹ tọmọtọmọ. Ayé ò ní ṣoore promo ẹkú fún wa tọmọ rẹ o. Oníṣẹ́ ayọ̀ máa jẹ́ fún ọ. Àánú ṣògo lórí ìdájọ́ gbogbo ilé máa ṣàmì. Lórí iṣẹ́ rẹ wàhálà àánú gbà. Lórí okòwò wàhálà àánú gbà. Lórí ilé kíkọ́ àti mọ́tò wàhálà àánú gbà. Lórí ọmọ àtọmọ ọmọ àánú yanjú o. Lórí fíṣà àti ìwé ẹgbẹ̀lú àánú yanjú ọ̀rọ̀ rẹ. Ó yẹ ìrẹ́jì kárí ilé lọ́sẹ̀ yìí o. Ó yẹ gbẹrẹ ìwà tọmọ rẹ tá a yé fi sí abẹ́ àmù. Ibikíbi tó lè wà lọ́sẹ̀ yìí owó máa wọ̀ wà. Ẹni mímọ́ jùlọ kò ní jẹ́ kó dúró tì ọ́ tọmọtọmọ. Lẹ́ni ọjọ́ Mọ́ndé wà á rí ta jẹ́ ṣe o. Áńgẹ́lì tá a rán sí ọ lọ́sẹ̀ yìí kò ní tà sí ọ̀nà ilé rẹ̀. Ajọ́ máa bá ọmọ yẹ ọmọ rẹ lọ́sẹ̀ yìí o. Ohun tó kójọ láti jẹ́ nuárì kò ní bàjẹ́ lójú rẹ lóṣù yìí o. Ọmọ tẹ́ ẹjọ́ wo oṣù yìí kò ní fò sẹ́lẹ̀ lójijì. Ogun ò ní parapọ̀ borí ìwà tọmọ rẹ. Ìbùkún yóò wọnú ilé yìí. Ẹ ó dẹni àárín sábà. Tó bá jáde owó gidi máa wọlé. Tó bá wọlé ìbùkún yóò bá ọ wọlé. Olúwa yóò fi ìwà tọmọ rẹ ṣe orí o. Ẹ ò ní tọrọ o. Ẹ ò dẹ̀ ní dìrù. Sàmí ẹlẹ́yìí ò ní fowó rà àlàáfíà lọ́sẹ̀ yìí o. Owó tabua máa wọlé sí àkáǹtì ẹ̀. Ọba mi tó ní ìbùkún jaburata jaburata yóò fi ìbùkún jaburata kẹ́ ọ lọ́sẹ̀ yìí o. Jésù Olúwa. Jẹ́ǹgbọ́ ẹ̀rí àkọ́kọ́ ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀.
1: Mo yẹ Ọlọ́run lógo lórí ọ̀rọ̀ bàbá yìí o. Bàbá yìí gbàdúrà o. Bàbá ìpè yín pé mi o. Àkọ́kọ́ tí máa mọ bàbá, mo mọ̀ wọ́n ní jọjú níbi tí wọ́n ti pín iṣu fún wa. Wọ́n wá ní kólúkálukú máa tọrọ nǹkan tó bá fẹ́. Odidi ọjọ́ mẹ́ta mo fi sùn sínú òtútù ń bẹ̀. Mo ní wọ Ọlọ́run ilé tá a ti bẹ̀rẹ̀ láti gba ENSAS la máa ti ń kọ́lé yìí.
2: ENSAS yẹn tó ti kí nìyẹn. 20.
3: Congratulations.
4: This is
5: Adura ti wa lori already bo le ri ko lagbadu ejaye leko lona AIT yen so fo olokada ko gbe lo si classic arena hall ago mesan ni o wa ri re gba tori pe ni je bere ose gbogbo eniyan jake jado lo ma da ore leni ore yi na la ma fi sile ku ose tutun ba je nda lori daddy mami la ma da lori awon mo ore ti toni mo fe ko se bi olorun ba se bukun o to iwo je ri wu pe o da si ore ti toni ko si ye to le fi ranse o o ni wale lai lai
6: amen
5: aduro je yan mo baba labi amo ti mura le bayi boya ojo mo baba labi amo de ti igbo je nso bede baba labi amo august 7 ni o o lo bi so je ose kan pe ko to fe bere ni august 2 ororu adura fun edidi bede won ma ma pe igbo kankan fun ori kankan iwe ti gbogbo awon mo lewe yo lo te ba ti wole school pada iwe baba labi yamo ni mama fun awon mo yen ni meji meji inu isoje lati ma pe onje fun gbogbo eniyan rice ni o gari ni o indomie ni o spaghetti ni o e ma ti je be speaker tan oko su ti de tan eyan mo baba labi yamo ori afefe te ngbo mi ni lese bi adura wa ngba
6: o gbe o adupe o
5: olorun baba labi yamo o
6: aye lo wa
7: hello hello prophet 090 60 57 1110 fun itesiwaju eto yi e le fi ore si do account details yi 30 34 34 77 14 le ko si 30 34 34 77 14 Fakeye Emmanuel lo ma gbe jade first bank
5: abiyemo a o ni mo bo jemo
8: from Lagos this is
9: Jordan 105.5 FM this is Jordan 105.5
10: station with a voice for untrue

0: 30 a.m. every day. Ayo, ni temi ti elo jojuma. Ame.
1: Ogo mani fun Olorun loke fun gbogbo kan ti olugbo ti won gbo mi ka kiri gbogbo orile ede agba laye ma dupe lowo baba mi dupe lowo oni majemu eni to ji esi mole alaye en ti o je ka so jabo leji ka re dupe lowo baba mi oni majemu oba onisi ara baba mi tun ti ji e si mole alaye o tun ti ri Monday yi o gbogbo bi to be gbo mi patapata thank God today is Monday nkan kan to ba mi wa ni yo bo si ni pepe ma dupe lowo baba mi baba re enikan to fu e lanfani kan awon kan wa awon ori aimoye aye loju o mommy ti won wa ojo Monday akoko ninu osu keje won ori 2026 dupe lowo baba mi dupe lowo oni majem enikan ti fu e lanfani kan ti o fe lomi o ti je ko ori ojo wo bi ba koko ma yi bi pepe re na yi nigba mefa ototo ko fi dupe lowo e bo ti wa yi ton dupe ma tun gbagbe lati dupe ko je ko ori ojo kefa ninu osu keje 2026 ni gbogbo le to gbe ngba mi bo si bi pepe ji atujo ma dupe lowo oni majem nbe dupe lowo baba mi tu dupe lowo baba re o ma ji e si mole alaye o tun ti ri ojo kefa aimo ya ye lo nwa won ori o iwo ti ri bo si bi pepe nigba keji ya jo hallelujah meje ati ogo meje ka fi dupe lowo baba mi baba iwo na tete de mo be loruko olorun bi po tete de o ko le ni anfani ati pin inu to ni majemu ni ki bu awon eniyan gbogbo okan to wa ngbo mi patapata mo ti wa ngbaradi yen ma gbagbe pe ipade kan ma wa ile ni ndu yana pajai oro gestimani 10,000 wa nle mommy a pororo yen ni ororo aseyori iwo na wa gbororo yen ko saseyori losu keje to ba tin de be woni mommy e ba gbororo aseyori gestimani oil ti aseyori mommy oluwa ni kin fun eyan 50 pere ti won ma so eri kan ti won so ri njo to ti dele aye mommy gbagbo pe wo li siwa eni ta se ran siwa mo be jajo pade ni iyana paja laaro laago mejo si aago mewa leyin na la wa pade ni ilu ifo ni aago merin si aago mefa aago mefa si aago meje bo ti wa gbarade fun eto yen ma pe bi parapo julumo tinu eto yin bo ti pe mi na ni woli yin te ti mo olare waju olagbemi je pi anu ni mo ri gba kini baba mi arugbo ojo ni ka jo so na ni to ro ya mi ndi enu akoko e ja tu jo ni aju eni ka jo gbo to ni majemu ni gbogbo kan to tete si mi na ni to ro ya mi leti gbo re ja jo ni aju eni mommy ma kiesi ma sa fun ni awon onigberaga baba mi ran mi si enikan onigberaga mommy ki lo pada sele so onigberaga wo bi igberaga igbera sole aimoye awon eniyan mommy telo mi o ti ni nkan kan ta ma gberaga kiri o ti gbagbe pe ohun to wa lowo awon oluwa lo fun e wo mommy e wo gbeyin eni to ngberaga ki lo pada sele si agberaga eniyan e ja jo lo sinu iwe Daniel ori kerin verse 28 ki lo sele yes
2: gbogbo eyi deba le Nebukadnesari
1: gbogbo eyi deba kebu
2: Nebukadnesari
1: gbogbo eyi deba Nebukadnesari oba
2: lẹyin osu mejila
1: orin kiri laarin kini
2: laarin afin ijọba babeli
1: o si dahun
2: o wipe
1: kii se pe yi ni babiloni nla
2: kii se leyin ni temi fi lile agbara mi ko
1: se gbo to fi lile agbara re ko
2: ni ile ijọba ati fun ogo nla nla mi
1: ase gbo o ti n da ogo pada oluwa nogo ohun ni fun fere gbigbe ohun ti n da ogo pada si are aimoye tolorun gbega mommy to be si da ogo yen pada fun are e je ka wo subu agberaga oni mo wa agbera agberaga loke oni ko je nkan oni sugbon mo juba kini oni rele oya
2: bi oro yi ti wa lenu oba
1: bo ti wa lenu oba
2: ohun kan fo lati orun wa pe
1: Nebukadnesari oba
2: iwo
1: la so fun pe
2: agba ijoba kuro lowo re
1: a o le kuro laarin eniyan oni a o le kuro laarin eniyan yes
2: ibugbe re yo wa pelu awon eranko
1: igbe
2: a o si mu o je koriko bi malu
1: wo bi ona o mu je koriko bi malu
2: Ìgbà méje yóò kọjá lórí rẹ.
1: Ìgbà méje yóò kọjá lórí rẹ.
2: Títí wọ yóò fi mọ̀ pé. Ọgá ògo ní ṣe olórí nínú ìjọba ènìyàn.
1: Ọgbà ògo ẹni tó délé àti ẹ ló ń ṣe olórí nínú ìjọba ènìyàn.
2: A ó fi fún ẹnikẹ́ni tí ó bá wù.
1: Olúwa fi fún ẹnikẹ́ni tó bá wù. Ibi tá ó parí ẹ̀ sí nìyẹn. Yóò fi fún ẹnikẹ́ni tó bá wù. Ẹni tó fún ẹ lówó lẹ́nu, ó lè dọ̀la kó máa bọ́. Mọ́mì, ẹni tó wò tó fojú wò pé kí ló fẹ́ jẹ́. Ó lè dọ̀la kó ní májẹ̀mú gbé sókè ju wọ́ tó ń gbọ́ mi yìí lọ. Ó ní a ó fi fún ẹni tó bá wù. Kí la ó fi parí ẹ̀? Òun náà ni gbalẹ̀ mí rẹ̀. Kò gbé fẹ́lòmíì. Agbéraga máa dẹ̀ ilẹ̀ ń yọ èèyàn. Kí la ó fi parí ẹ̀ ni gbalẹ̀ mí rẹ̀? Bàbá mi tuntun lómi sókè torí ìgbàlẹ̀ mí àwọn ènìyàn. Ǹjẹ́ o ti fàyè ẹ̀ fún Jésù? Ǹjẹ́ Jésù ti ẹ̀ ń gbé nínú ayé rẹ̀? Ìwọ náà jọba ń jọwọ́ ayé ẹ̀ fún Jésù. Proverbs 28 verse 13 kí ló wí?
2: Ẹni tí ó bu ẹsẹ̀ rẹ̀ mọ́lẹ̀.
1: Ẹni tó bu ẹsẹ̀ rẹ̀ mọ́lẹ̀.
2: Kì yóò ṣe rere.
1: Kò ní ṣe rere.
2: Ṣùgbọ́n. Ẹnikẹ́ni tí ó jẹ́wọ́.
1: Ẹnikẹ́ni tó jẹ́wọ́.
2: Tó
1: kọ sílẹ̀.
2: Yóò rí àánú.
1: Ìwọ náà kàn lẹ̀. Kẹ̀mí ìgbéraga lẹ̀. Kẹ̀mí ẹ̀ṣẹ̀ sílẹ̀. Kẹ̀mí búburú sílẹ̀. Ẹ̀wọ́ ẹ̀ ti kún fẹ́jẹ̀ bá ń kàn lẹ̀. Wo bí kí ìwọ náà ṣe kíni? Kó o jọ̀wọ́ ayé ẹ̀ fún Jésù pátápátá láàárọ̀. Bó ti wá ń jẹ́wọ́ Jésù Olúwa tó lùmọ̀ọ́lá tí ìwọ náà fẹ́ rà ánú gbà lẹ́ni ọjọ́ ajé. Yá lọ gbàdúrà. Wọ́n máa kígbe Olúwa o, agbára o, lókunlé bàbá mi tó ń yọ mí lẹ́nu. Wọ́n máa kígbe dírágọ́nì ṣubú níwájú àpótí ẹ̀rí. Ìwọ agbára tó kunlé bàbá ilé ìyá tó ó yá ṣubú lẹ̀ kó o sì kú. Àdúrà máa bọ́tà Librados lè tàtàlé gàbàrúbíà máa zùkàtàbàlẹ̀ lè dúbí àdàlébà rúbíà àtọ́ èzùkàtàbàyà. Jésù Olúwa wa. Bá ń gbọ́ mi láàpọ̀ orúkọ Jésù, ọwọ́ iná kọjá ń bẹ̀, kó o yin Ọlọ́run, kó o wá dúpẹ́. Jésù Olúwa wa, bá ń ka Psalm 9 sí àti Psalm 18, wo bí Ọlọ́run yóò gbé ẹlẹ́kẹ̀ ogun yẹn, ìwọ ló dẹ̀ borí ó dẹ̀ fàyò dúpẹ́. Jésù alágbàwí wa, gbogbo iyọ̀ iyọ̀ ìníjọ́jú adé, bá ń buyọ̀ sí omi, kó o pè mí tó fẹ́ fi wẹ̀ láàárọ̀. Wo bí má lo omi lásán, lo iyọ̀, ìṣẹ̀lẹ̀ máa ṣẹlẹ̀ mọ́ mi, orere máa wá ẹ kiri, ayọ̀ àwá ẹ, ẹ̀rí àwá ẹ. Bá ń ka Psalm 23 sí àti 121 sínú ẹ̀, ìrànlọ́wọ́ àtòkè fẹ́ dé bá gbọ́n tó bá ti lo iyọ̀ yìí láàárọ̀ yìí, tó bá ti wá ń pe, ó máa pè mí ní kíákíá láti máa súre, ìṣẹ̀lẹ̀ á dẹ̀ máa tẹ̀lé, wà á dẹ̀ padà yí Ọlọ́run. Jésù alágbàwí wa. Mi ibi tá a dé gbogbo ọkàn já jókòó. Engineer gbé wa lọlé àgbà.
3: Mo lo glass ìbí ni, mi bá fẹ́ ka Bible mi rìn rìn dáadáa, mo tún máa ń tan. Ó ti pẹ́ díẹ̀ o, àmọ́ mo ti ṣe operation ẹ̀yọ kan, ṣé mo sọ fún yín? Ìgbà tí mo tún wá síbí, ìgbà tí mo fún wa lérò pé a fi bọ́jú, mo tún fi bọ́jú, ojú ẹ wá ń clear díẹ̀díẹ̀, àmọ́ ń sìn, mo ti wá clear díẹ̀.
1: Mo ti clear gan, ẹ fún Jésù látẹ̀wọ́, irú àwọn ẹ̀rí tí mo fẹ́ ni. Ẹgbẹ́ rí àlájà tí ọba òkè wò lójú sàn, ó ṣe operation ojú kan, mọ́mì nínú ojú méjèèjì tó ní. O wa wa mo wa ni a fẹ́ dòròró gẹ́símánì pẹ̀lú ìtọ́ni pé a fẹ́ anointi gbogbo àwọn tí wọn ò lè ríran. Ẹ̀gbọ́n tí ìyá sọ bóòrò ti kan ojú ìyàtá anointi rẹ̀ oníbẹ̀rẹ̀ sí ní clear tójú yẹn fi clear pátápátá tí ìyá lè máa fi méjèèjì ríran. Ta ló ń bẹ lábẹ́ orí, ta ló tún ń bẹ lábẹ́ àkóso yìí tó dàbí ti ìyá àlájá yìí. Orí ọ̀fẹ́ tó wo ojú yẹn sọ kó wò wọn náà sàn. Kó o sàn kó o wa kó o má rí mọ́ kó o wá fàyò dúpẹ́. Jésù Olúwa wa. Níbi tá a lo fẹ́ fà fẹ̀rí ránṣẹ́ o fẹ́ máa ràn pè lọ́wọ́ lóṣooṣù lọ́dọọdún lọ́sọ̀ọ̀sẹ̀ WhatsApp number ni kó o ti bá mi sọ̀rọ̀. Ó yá.
2: 08033462861.
1: Ó máa dára fún ẹ, jẹ́ àjọ fojúrojú ní WhatsApp number. Níbi tá a dé, ẹ̀yin kò lè ṣe ká ẹ má rètò yìí lọ́wọ́, ẹ lọ ga láyé. Bó o ti ń gbìyànjú tó ń fi gbogbo ohun tó o ní fi rètò yìí lọ́wọ́, o máa dẹni ńlá láìpẹ́. Bá ṣírí gbogbo èèyàn bá tú àṣírí tiẹ̀ ò ní tú. Bá fúrúgbìn fún ọmọ àti ọ̀rẹ́ Sọlọ́mọ́nù bá ń ṣèjọ abiyamọ. Wà ní mo jìyà lórí ọmọ. Mi ò gbọ́dọ̀ tó fọjú alẹ́ lórí ọmọ tí mo jìṣẹ́ jìyà fún. Kí n má tún jèrè ọmọ náà. Mọ́mì gbogbo ẹni bá ṣòwò ló ń jèrè. Dandan ni kò jèrè ọmọ yẹn. Ogun ọmọ yẹn ò dẹ̀ gbọ́dọ̀ bẹ́ẹ̀ níbojì. 1005 ni fúrúgbìn yẹn kó bá tún ṣe kó wà náìtì àwòrán ọmọ yẹn àti àwòrán rẹ̀. Wo bí o ń padà bọ̀ wá jẹ́rì ẹnìkan ní kíní account number 0096074221 Access Bank Ọlárẹ̀wájú Solomon Olagbemi bo tin fi si omo ni ku me lori gbogbo ojo to ba lo ni wa pada jiri omo yen lori ile Jesu Oluwa wa bo ba tin fi si pe mi o ba gbagbe iyo ta da o fi we oni joju aje wa ri owo aje ma de joko ti e aje a to ma be gbe lai lai ma gbagbe yo si dara fi won Jesu Oluwa wa amen ma gbagbe pade ta oni ni fo laago merin eyan me wa akoko to ba ko yoju si mi baba mi ni ki mbo ni ebu iwo na sare jajo pade nilu ifo ni o laago merin si ago mefa leyin ago mefa la ba si gbadua isoji 1 hour pere na la manni mo lo ti omo to to na sifo bo le to ta police station bo ba ti bo le nbe e ni bo lo nlo bo lo kada kan po nlo vision academy fero wa gbogbo won to ba ti nbo bere si pe mi abi ko test ni pe daddy mo nbo nbe o emi ni ma kokko de be o a jo foju roju lati le fi ebun yen le rewo yo si dara foju oni ti Jesu Oluwa wa a mi awa bere 1 hour program lago mefa sa go meje awa pare ni kudu ka ma lo le ma gbagbe o oro guest man 5000 10000 lo wa le fun gbogbo kan to ba fara won nilu ifo yo si dara fun Jesu Oluwa wa amen ibi ta do fe pe woli ma flash mi ba mi soro pe mi ke n gbadua fun eyan wo bi 50000 ni mo fe sure fun pelu omi to fe lo fi we dayo yen sinu e wa baje pade aje ma be gbe boro ba soro meji yen ni won pe fun e o ya ni kia kia
2: 080-261-3610
1: obi o ma dara fun e iwo sape woli ki sure fun e oluwa ni enikan gbo mi nle impotent man ni e obere kan gbo mi nle o nwoju olorun fun omo ba mi soro bo ti gboro ba soro ki nkan sure fun e ko de finu so ko de fe gbo mo po impotent man yen pe mi ki nkan soro ase nkan mo kun yen de pada sipo yo si dara fun Jesu Oluwa wa amen ni bi ta de gbogbo eniyan oni da mewa lowo to fe fi furugbe o ni fi do mi ba ni shivre so to be ge tayo kun ni le gba iwo na furugbe da mewa ore kon be lowo iwo na fe ma fi re to lowo eh o le so meji beta ninu program wa iwo na ba mi so GTB lo ma fi si gbogbo eyin te wa ni irugbe ojo aje lowo iwo bi eyan 45000 ni mori ti aje jokoti kile to su e mo mi ninu oro mi to ba ti furugbe yen si GTB o ma pe mi eh daddy mo furugbe ojo aje e kan soro agbara si aye mi enikan ni kini account number GTB ni ma ko le 00164997233 GTB Olarewaju Solomon Olagbemi bo tin fi si omo ni ku me lori gbogbo ojo to ba lo wo bi o ne padanu omo aye o ni fina omo ju e ki lo ba mi se ma gbagbe o Tuesday meje o tin lo lowo bayi Wednesday meje lo ma wa nilu ifo Monday meje lo ma wa nilu ifo a ma bere ni o ni eni gangan la bere ti fo wo bi o ma ni agbara jajo pade a pade Monday a to pade ni Wednesday ni agbara Olorun nilu ifo bi ma wa gbagbe bi pe Wednesday meje lo yana
4: this is Jordan
1: yana pa yo ki won na ti edo ko mo pe lele loluwa mo ba tin se pe mi ko fi GTB kin le sure fun wa ti dile re eyan 5000 people pere mo mo pe o jeri mo le siwa o bi o mo pe lo to lo ro se nbe ma wa gbagbe ba tin ko nbi a lo si le oluwa ma wa gbagbe pe how do how pare la ko back na na na yes oluwa wa amen
5: From Lagos, this is
6: Jordan. 105.5 FM.
7: This is Jordan 105.5.
8: Station with the voice for entrepreneurs.

inú wé ìròyìn punch náà ni ìròyìn eléyìí wà mo ní kí n fi ẹsẹ̀ kan bí mo ṣe kúrò ní ìpínlẹ̀ gombe lẹ́ẹ̀kan o kí n mú ìròyìn eléyìí tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ imo gẹ́gẹ́ bí àwọn àjọ ọlọ́pàá tibẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé wípé ọ̀rọ̀ tó ń lọ àti ìròyìn eléyìí tí wọ́n ní àwọn agbébọn wọ́n ṣe ìkọlù sí iyàrá àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tá a mọ̀ sí hósítẹ́ẹ̀lì eléyìí tí wọ́n ní àwọn agbébọn ajínigbé ni wọ́n ṣe ìkọlù sí àwọn ọmọléèwé ọ̀hún o òun náà ni àwọn àjọ ọlọ́pàá ìpínlẹ̀ imo ti ní kò sóhun tó jọ irú ìròyìn bẹ́ẹ̀ ní ìpínlẹ̀ àwọn o gẹ́gẹ́ bí agbẹnusọ fún ẹ̀ka ti ìpínlẹ̀ àwọn ọlọ́pàá ti ìpínlẹ̀ imo ìyẹn dsp henry okoye òun ló ṣàlàyé lánàá tí ń ṣọjọ́ àìkú sunday o wípé ṣe rí ìròyìn ọ̀hún pàápàá bọ́ ṣe ń gbé káàkiri ojú òpó ẹ̀rọ ayélujára facebook lórí wípé àwọn agbébọn ṣe ìkọlù sí ilé ìgbé àwọn akẹ́kọ̀ọ́ ìyẹn hósítẹ́ẹ̀lì wọn ó ní kò sí ohun tó jọ́ ó ní ilé ìgbé ọ̀hún ló jẹ́ pé àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n wà ń bẹ̀ wọ́n lé ní 80 ìyẹn 80 ọmọléèwé ni wọ́n ń gbénu ilé ìyàrá ìgbé ọ̀hún o tó sì jẹ́ wípé wọ́n ní ìròyìn ọ̀hún gbé pé àwọn agbébọn wọ́n kọlu ilé náà tí wọ́n sì sọnà sí ìyẹn federal polytechnic tó wà ní nẹ́kẹ́dì ní òwèrè gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ṣàlàyé o okoye ni kò sí ìròyìn tó fẹsẹ̀ múlẹ̀ nípa irú nǹkan bẹ́ẹ̀ wípé àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ́ ṣé nǹkan bẹ́ẹ̀ wá ṣẹlẹ̀ káwọn agbófinró máa mọ̀ ni wọ́n ní kò sóhun tó jọ o wípé gbogbo ìròyìn bẹ́ẹ̀ wọ́n ní òfegè lásánlásán òun náà ni o wọ́n wá rọ gbogbo àwọn èèyàn wípé àwọn olùgbé ibẹ̀ wípé kí wọ́n ṣọ́ra fún àwọn ìròyìn eléyìí tí wọ́n máa gbé káàkiri orí ẹ̀rọ ayélujára o gẹ́gẹ́ bí àwọn àjọ ọlọ́pàá ìpínlẹ̀ imo gẹ́gẹ́ bí ohun tí wọ́n ṣàlàyé ìyẹn sínú ìwé ìròyìn láàárọ̀ yìí punch náà ló gbé jáde nẹ́kùnrẹ́rẹ́ ń bẹ̀ ẹgbà téńjì ẹ̀ láàárọ̀ yìí o ẹjẹ́ tún tẹ̀síwájú àwọn aṣòfin lánàá tí ṣọjọ́ àìkú náà ti sọ̀rọ̀ wípé lórí ọlọ́pàá ìpínlẹ̀ eléyìí tí àwọn ti buwọ́lù tí òfin sì ti wà pẹ̀lú rẹ o wípé òfin táwọn gbé sí inú ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún ń ló jẹ́ pé yóò ṣe ìrànwọ́ fún àwọn ọlọ́pàá ìjọba àpapọ̀ ìyẹn federal police o láti rí dájú pé àwọn iṣẹ́ eléyìí tí wọ́n fẹ́ ṣe pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ètò ìbò wọn ni yóò lọ bó ṣe yẹ kó lọ o gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tẹ̀síwájú wọn ni àwọn nǹkan wọ̀nyí ìyẹn bí ọlọ́pàá ìpínlẹ̀ yìí ni yóò jẹ́ bí ajìjàgbara fún àwọn èèyàn kódà wọn ni ìrànwọ́ tí yóò ṣe lórí ètò ààbò lórílẹ̀‐èdè nàìjíríà wọn ni kì í ṣe kékeré o wọn wá ní àwọn ò ní fọwọ́ àwọn ò sì ní fi ojú sílẹ̀ fún àwọn gómìnà eléyìí tó jẹ́ wípé wọn ò fẹ́ lo àwọn ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún láti jẹ́ kí ìṣèjọba tiwọn kí ó lè múnádóko bóyá wọ́n fẹ́ máa lò wọ́n fún ọ̀rọ̀ òṣèlú wọn ní ìyún ò sí ń bẹ̀ o wọn ní gbogbo ìyún náà ló jẹ́ pé àwọn ti gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ tó jẹ́ pé bẹ́ẹ̀ lábẹ́ òfin eléyìí tí wọ́n ṣàlàyé lórí bí ọlọ́pàá ìpínlẹ̀ bí ó ṣe dúró tí ó ṣe fẹsẹ̀ múlẹ̀ nínú ètò òfin eléyìí tí wọ́n ṣe lọ́dún 2026 yìí lórí ti ọlọ́pàá ìpínlẹ̀ wọ́n ní kò sí olóṣèlú kankan tí ó máa lo àwọn ọlọ́pàá ìpínlẹ̀ láti fi da ètò ìdìbò tàbí òṣèlú tí ó fi dàrú o gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ṣàlàyé o wọ́n ṣàlàyé ilẹ̀ wẹ ilẹ̀ sì kún kódà ìwé ìròyìn punch ó kún lẹ́kùnrẹ́rẹ́ lórí ìròyìn ọ̀hún o wọ́n ní àwọn aṣòfin àgbà wọ́n ti ní kí àwọn gómìnà àti àwọn aṣojúṣòfin kí wọ́n tètè gbé ìgbésẹ̀ kí wọ́n sì fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú òfin eléyìí tí wọ́n gbé sórí ọlọ́pàá ìpínlẹ̀ ó wà nínú ìwé ìròyìn punch láàárọ̀ tòní punch náà ni mo ṣe wà torí ìròyìn tó jáde ń bẹ̀ láàárọ̀ yìí ó kún fọ́fọ́ gan ni o wọ́n ní arákùnrin kan rèé tí wọ́n gborúkọ rẹ̀ ní michael james òun náà ló ti ṣàlàyé o látàrí bí wọ́n ṣe ní wọ́n ní arákùnrin ọ̀hún ló jẹ́ ọmọ bíbí ìlú delta kódà ibẹ̀ gangan ni wọ́n bí i sí o michael james ló ti ń fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú àwọn tí wọ́n lọ fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú rẹ̀ bẹ́ẹ̀ lòun náà ń sọ ohun tójú ẹ̀ rí o látàrí bí wọ́n ṣe ní ó ní ẹ wò ó ẹ ṣe mí jẹ́jẹ́ ẹ jọ nítorí tọlọ́hún kì í ṣe ẹjọ́ mi 25 million naira péré náà ni mo nídìí látọ̀dọ̀ àwọn ẹbí mi ìdínú o tóun fi parọ́ pé wọ́n jí òun gbé michael james ní sọ bẹ́ẹ̀ ó ní ẹ wò ó nígbà táwọn àwọn ọlọ́pàá ti ẹ̀ka ti ìpínlẹ̀ delta tí wọ́n ń fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú rẹ̀ tí wọ́n ń fọ̀rọ̀ ó wá lẹ́nu wò pé é ṣe wáì tó ṣe wáì èbónú kí ló dé tó fi jíra rẹ gbé o sì sọ pé káwọn ẹbí kí wọ́n fún ọ ní 25 million naira wípé kán lè tù ọ́ lẹ̀ ó ní ẹ wò ó ẹ ṣe mí jẹ́jẹ́ sà gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ agbẹnusọ fún àwọn ọlọ́pàá ìpínlẹ̀ delta ìyẹn bright edafe lánàá náà lòun náà ń sọ̀rọ̀ o lórí ọ̀rọ̀ tí james tó sọ o ó ní james ni òun jẹ gbèsè owó kan
o ni idire to n fi wa wo pe ah ona wo lohun o fi san owo yi o da ki ohun kuku jira ohun gbe o nigba to n ba jira ohun gbe ke bi awon to n je lowo na awon na ni won tu owo jo lati le je pe ah eni to je wa lowo o ni won ni je ogbe ah wo wo ta fi san owo le fowo ohun san gbese gege bo se wa nsalaye won ni ojo akoko ninu osu ta wa osu keje ohun na lo je wi pe won tin lo fi gbe lo jira re gbe o ti o si n gbianju lati lo pe won no lo bi ise ti o pada wale o ti o si je pe o fi gbogbo awon nkan to fi nsise o fi le sinu gbo to si ni ewo Michael James won ti ji mi gbe o o ni ewo o won ni se ri Michael James gangan omo ipinle re do ni won ni sugbon o ngbe ni ipinle Delta won ni o wa jira re gbe o tun wa nbere owo lowo awon ebi awon brother ati sister re ipe e san owo to toye bayi 25 million ni te ba fe ka fi eyan yin le sugbon owo ba o wa ni ko se ohun jeje pe gbese lo sun ohun si di pe ohun jira ohun gbe e ba ninu we iroyin punch laaro to ni lori eto idibo 2027 to nbo won ti ni gbogbo egbe oselu patapata awon ajo INEC ti kede ojo kokonla ninu osu keje ojo so MC rawonu won ni ewo won ni ojo yin gangan ni o je ojo to pari patapata o eleyi ti gbogbo eyan egbe oselu te mu awon oruko awon mo oye yin te mu won wa fun wa o be bayi foruko won le to fi ma fi to fi ma di ojo kokan la osu keje won ni ko seni ko se oruko kokan ta gba wole o gege bi won se wa te si waju won ni awon ajo INEC iyan awon ajo ti won ri si oro eto idibo lo ilede Nigeria o lo ni won fi gbedeke ojo na iyan ojo kokan la ninu osu keje odun ta wa yi gege bi opin ojo eleyi ti won gbudo fi oruko awon omo oye nipa ti ile awon to be jade fun are orilede ati awon ti won je National Assembly iyan ile igbimo asofin won ni ti won ba ti foruko won le won ni agba kankan mi wole o won ni de ba gbagbe ati ojo keta din ni ogbon osu kefa o na ni won ti n foran ire re wi pe yo to dopin sugbon te ba foruko awon omo oye sile yo to dopin won ni sugbon bayo won ti ni ojo kekanla ninu osu keje odun igangan na ni yo dopin o gege bo se wa labe iwe ofin todun 2020 sisi fun oro eto idibo gege bi won se wa tesi waju won ni awon ti won je eni to je oludije ninu egbe oselu ADC iyen to tun ti gba kan je igbakeje are loilede Nigeria iyen Atiku Abubakar won lohun ti kede igbakeje ti e iyen gege bi eni ti won o jo jade iyen gomina tele ni ipinle Rivers Rotimi Amesi won lohun ti foruko ti e na le bakan na Peter Obi na ohun na ti ni to emi ati kwangwanzo ohun la jo jade dupo ninu egbe oselu ti a na o be na ni won ni awon Bola Ahmed Tinubu won ni lotito lododo are o ti so pe boya awon ati setima lawon jo ririn odun 2027 abi be ko iyun na wa ninu we iroyin punch la oro si po nbe lekun rere o sugbe ja lo soke lo nka lo polowo oja ta ba ti de a mo tu mu iroyin ko to de pa soju opole labala gbeyewo a n tesi waju

0: ẹkú bojú ọjọ́ ti rí ní gbogbo ibi tẹ́ ti láǹfààní láti máa gbọ́ mi ní àkókò yìí. Ibi tí lékelèké gbé ń fọṣọ ẹyẹ àparò kan ò lè mọ̀bẹ̀. Orúkọ mi ni ọmọba Adédèjì Adémúyíwá kọ́kọ́rọ́ ọ̀rọ̀. Mo kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tí ẹ̀ ń gbọ́ mi lásìkò yìí, a ò ní wáyé asán o. Kékeré alákan a máa nílé lórí, gbogbo wa ni Ọlọ́run yóò kọ́ lé àkọ́gbé àti lé àkọ́tà fún. Àmì èròjà ayọ̀ ńlá kan ni mo mú wá fún yín láti ilé iṣẹ́ Shefa Homes and Properties. Ṣùgbọ́n ṣáájú ẹ kọ àwọn nọ́mbà yìí sílẹ̀ torí yóò wúlò fún yín. 0806-514-3581 0806-514-3581 tàbí 0912-238-8541 0912-238-8541. Àdúrà tí ọ̀pọ̀ ènìyàn máa ń gbà ni wípé kí Ọlọ́run kọ ilé ayọ̀ fún òun. Ṣùgbọ́n bí ènìyàn kò bá ní ilẹ̀, kò sí ibi tí ó fẹ́ kọ ilé sí o. Shefa Homes and Properties tí wọ́n wà ní 5 Charity Road opposite UPA Bank Okuoba Agege Lẹ́kọ̀ọ́ ni wọ́n mú ìrọ̀rùn wọnú ilé kíkọ́ àti ilẹ̀ rírà nílẹ̀ yìí. Ilé iṣẹ́ ti ń bani kọ́lé, bani ralẹ̀, tí wọ́n sì ń bani ta ilẹ̀. Ọ̀rọ̀ tó bá dánilójú kì í kọsẹ̀ lẹ́nu ẹni. Bí mo bá ti sòótọ́ fún yín, ẹ má tún wá irọ́ rebòmíràn mọ́ o. Àwọn ibi tí a ní ilẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ nìwọ̀nyí: Lodge Haven Home tó wà ní Mọ̀rọ̀jọ̀dá ní Ẹ̀pẹ́, Landmark ẹ̀ ní Yaba Tech Ẹ̀pẹ́ Campus, Lagos State University of Education Michael Ọ̀tẹ́dọ́lá College of Education Ẹ̀pẹ́ Resort and Spa. Ilẹ̀ yìí kì í ṣe ilẹ̀ inú igbó o, kì í ṣe inú omi, kódà kì í ṣe inú ìrà rárá, bẹ́ẹ̀ kò jìnà sí títì márosẹ̀ rárá. Bákan náà ni a ní ilẹ̀ sí Àlàáfíà Parks and Garden ní pápá Land 24. Àwọn landmark ẹ̀ ní Government Science and Technical College, Ìlàró Polytechnic, Lafarge Cement. Àwọn ibi tí a tún ní ilẹ̀ sí nìwọ̀nyí: Anílẹ̀ nílùú Ìbàdàn, Abẹ́òkúta, Mòwe Ìbàfò, Ìbẹ̀jù Lẹ́kí, Àjá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ilẹ̀ tí ẹ bá rà ní ilé iṣẹ́ Shefa Homes and Properties, wọ́n ní ìfọ̀kànbalẹ̀, kò sí wàhálà ọmọ nílẹ̀ tàbí ajagunbalẹ̀. Ẹ ó fi ojú yín rí ilẹ̀ tí ẹ fẹ́ rà kẹ́ ẹ tó sanwó. Lọ́gán tí ẹ bá ti wá sanwó ni ẹ ó máa bá iṣẹ́ lọ, tá ó sì fún yín ní allocation lórí ilẹ̀ yín o. Pábánbárì tó wà nílé iṣẹ́ Shefa Homes and Properties ni wípé àdéhùn wà lórí ìsan díẹ̀díẹ̀ láàrin ọdún kan tí ẹ ó sì máa bá iṣẹ́ ilé kíkọ́ yín lọ. Gbogbo Sátidé kejì àti kẹrin lóṣooṣù ni a máa ń kó àwọn oníbàárà wa lọ sórí ilẹ̀ wọn láti lọ wò ó, pàápàá jùlọ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ ralẹ̀. Gbogbo ilẹ̀ wa ló ní Seal of O àti wípé gbogbo dọ́kúmẹ̀ntì wa ló ní òǹtẹ̀ lọ́ọ̀yà ilé iṣẹ́ Shefa Homes and Properties nínú. Ṣe ìwádìí wípé Shefa Homes and Properties ó fìdí múlẹ̀ káàdì. Má bá wọn dáṣà wípé ẹni tó bá ní àjẹṣẹ́kù ló ń kọ́ ilé o. Lára díẹ̀ díẹ̀ tó ń rí, ó lè sọ ọ́ di onílé lórí. Gbogbo agbègbè tí wọ́n ń pè ní rural area nígbà kan rí ló ti di urban area tó sì ti lajú gbáà. Gbogbo ẹ̀yin tí ẹ wà ní diaspora, àǹfààní ńlá ni Shefa Homes and Properties jẹ́ fún yín o. A ó bá yín ra ilẹ̀, a ó sì máa bá yín kọ́lé lọ pẹ̀lú ìrọ̀rùn àti òtítọ́ inú. Àṣeyọrí kan a máa ránṣẹ́ sí òmíràn ni o. Gbogbo àwọn tí wọ́n bá wa dò wá ṣíjere pọ̀ ni wọ́n kan sáárá sí wa pẹ̀lú ìdùnnú wípé ilé iṣẹ́ Shefa Homes wọ́n fi gbọ̀rọ̀ jẹ́ka. À ń ṣe land banking investment, joint ventures yẹn JV, property consultant, property management, developer, building engineering, property and filling àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀gá nìkan láwùjọ òkúta, ilé iṣẹ́ Shefa Homes and Properties di gígé àràbà àti gígé àlọ́yè. Gbogbo ẹ̀yin tí ẹ tún nílò ilẹ̀ láti dá oko sí tàbí fún ohun ọ̀sìn, ìyẹn agriculture and animal farming, ẹ má dààmú jìnà. Ilé iṣẹ́ Shefa Homes and Properties ni ẹ máa lọ tí wọ́n bá yín wálẹ̀ síbi tó dáa. Bí oko ò bá jìnà, ilá kì í kò. Àwa kì í bá wọn hèrà rárá débi pé à á hèrà tí ò lọmọ nínú o. Ìwọ náà darapọ̀ mọ́ ọ̀gọ̀rọ̀ ènìyàn tí wọ́n ń di onílé dònílẹ̀ lọ́dọ̀ Shefa Homes and Property. Ẹ lè pè sórí àwọn nọ́mbà yìí: 0806-514-3581. Lẹ́ẹ̀kan sí 0806-514-3581. WhatsApp wa ní 0912-238-8541. 0912-238-8541. Head office wa ní 5 Charity Road opposite UBA Bank Okuoba Agege Lẹ́kọ̀ọ́. Website wa ni www.shefahomesng.com. pẹ̀lú Shefa Homes and Properties, ilé kíkọ́ dìrọ̀rùn nílẹ̀ yìí.
1: Bí orí ẹni bá máa gbé ni, agbé aláwòrán kò ní. Shefa Homes and Property, ojúlówó ilé iṣẹ́ tó ń fini lọ́kàn balẹ̀. Àwọn agbègbè tó dára náà nílẹ̀ sí tí owó rẹ̀ kò ti gani lára. Àwọn tí wọ́n ti bá wa dò wá ṣíjèrè pọ̀ ló lè ròyìn. Shefa Homes and Property, à ń bá ní ra ilẹ̀, a tún ń bá ní kọ́lé. Àwọn agbègbè tí a nílẹ̀ sí nìwọ̀nyí o, tí owó rẹ̀ kò ti gani lára. Mọ̀jọ̀ dá ní Ẹ̀pẹ́, Pápálá Ntó Ifọ̀, Abẹ́òkúta, Ìbàdàn, Mòwe, Ìbàfò, Ìbẹ̀jù Lẹ́kí, Àjá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ilẹ̀ wa kì í ṣe ilẹ̀ olóbi o, tàbí ilẹ̀ nùra, tàbí inú igbó. Bí agbára bá ti wà láti sán tọ́lẹ̀ kan náà, bẹ́ẹ̀ ni àǹfààní niwa lati so die die ti o si ma ba se yi lo ko si wahala omo nile ninu era ra o be ko si awuruju olu ile ise Shefa Homes and Properties wa ni number 5 Charity Road opposite UBA Bank Okuoba Gege Leko e le pe won sori 0806 514 3581 0806 514 3581 tabi WhatsApp 0912 238 8541 0912 238 8541 Shefa Homes and Properties ogani ejo
2: Igi po ni gbolo oto ka to fi gi omo gbegbedu Jordan 105.5 FM ko ba ni ejo o tun mu we iroyin ni ikoni Jordan 105.5 FM o ba le gude bi e

0: níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ọ̀hún òun ni wọ́n ní ó bẹ̀rẹ̀ ní nǹkan bíi aago mẹ́jọ ó kọjá ìṣẹ́jú márùn-ún lálẹ́ ní agbègbè sápàdé níbi bíríìjì sápàdé ọ̀hún ní ojúnà ìbàdàn sí èkó níbẹ̀ gangan ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé o látàrí bí ọkọ̀ kan eléyìí tí wọ́n pè ní tírọ́ọ̀kì sínú tírọ́ọ̀kì ni wọ́n pè o CNHTC òun ni wọ́n pè o àti mọ́tò funfun báláwú kan eléyìí tó jẹ́ Toyota IC òun ni wọ́n ní wọ́n má ṣe kíni wọ́n lárí mọ́ra wọn o tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n sì gbẹ́mìí mi tí àwọn míì tí wọ́n ṣe léṣe yánnayànna gẹ́gẹ́ bí àwọn àjọ FRSC eléyìí tí wọ́n rí sí ọ̀rọ̀ ojú pópó lójú ní ìpínlẹ̀ Èkó sí ojúnà Ìbàdàn sí ìpínlẹ̀ Èkó níbẹ̀ ni wọ́n ti ṣàlàyé pé àwọn
1: on social media Facebook Jordan 105.5 FM Twitter Jordan 105 FM
0: Instagram wọ́n dín ní ogún òun náà ni wọ́n ní ìjàm̀bá nínú ọkọ̀ ọ̀hún tí àwọn méjì àti jẹ́ ohun ìbàjẹ́ àwọn mẹ́wàá ni wọ́n pàdánù ẹ̀mí wọn nínú àwọn tí wọ́n ní ìjàmbá ọkọ̀ ọ̀hún tí ọ̀pọ̀lọpọ̀ sì ṣe léṣelẹ̀ yánnayànna ẹ wo eléyìí náà ni màá fi ṣẹnu mi ń dédé ṣíbí ẹ já lọ sókè lọ́hùn ká ṣe ojú òpólẹ̀ abala àgbéyẹ̀wò láàárọ̀ yìí àwọn ìròyìn tá a ti kà àti àwọn nǹkan tó ṣe pàtàkì fún wa láti sọ fún ìjọba òun náà là á ṣojú òpólẹ̀ fún ẹ má jẹ́ ká gba ara wa lákòókò rárá o tẹ́ ẹ bá ṣe sọ tẹ́ ẹ bá ti pè wọlé ẹyí rédíò yín lọlẹ̀ kẹ́ ẹ sì dárúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè kẹ́ ẹ sì mú point ìyẹn kókó eléyìí tẹ́ ẹ fẹ́ dá sí láàárọ̀ yìí à ń bọ̀ ẹ já dókè lọ.
2: Ìgbẹ́kẹ́ ní fọwọ́ ti lé ìgbà láàmù ní fọwọ́ nògiri ó yẹ ẹ̀túyáyá ẹ̀túyàyà kájọ ṣe ayẹyẹ ọdún kẹwàá tí ẹ̀rí olúwa gbẹ̀mí lékè Adébáyọ̀ MC Ìràwọ̀ àgbàlagbà ọmọdé tí pẹgbẹ́ bá bẹ̀ ló kọ́ títí sọ̀rọ̀ lórí rédíò pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ gbogbo media platform pátápátá turn up with MC Ìràwọ̀ tó máa wáyé ní iléeṣẹ́ wa Jordan 105.5 FM 12/14 Musibau Àṣàfà Street off Àgbẹ̀ Road Abúlé Ẹ̀gbá Lagos àwọn olórin tó máa dá wa lára ya Ṣínà Ajíbóyè Ṣínà Ìràwọ̀ One Century ọmọ bàbá Alágo Àyànfẹ́ ọmọ Jésù FM Aminotu Jizu Joe Verify Showboy Hakim Adewale AK Pumping Fuji Boy pẹ̀lú títí Layo títí láéláé MC ọjọ́ náà ni Ọláyẹmí Àkànní MC Fàlò Fadá àwọn olùgbàlejò níbi ayẹyẹ ọ̀hún ni ọmọọba Lánrin Johnson Charles Ìdẹ̀họ Adémúìwá Adédèjì Kọ́kọ́rọ̀rọ̀ Dèjì Bọ́bàrẹ́ GM gbogbo ẹ̀yin olólùfẹ́ pátápátá la pè láti bá wa ṣe ayẹyẹ Gatefield T-shirt 7000 cap 5000 fúnfìlà àti aṣọ tiyín ẹ máa pè sórí nọ́mbà yìí 09065219567 09065219567 fún ẹ̀yin tẹ́ fẹ́ ṣe onígbọ̀wọ́ ayẹyẹ yìí ẹ máa pè sórí nọ́mbà eléyìí 09124119516 09124119516 turn up with MC Ìràwọ̀ ó máa dùn jù.
3: Igi pọ̀ ní gbólóòótọ́ ká tó figi ọmọ gbẹ́gbẹ̀dú Jordan 105.5 FM kò bàyẹ́ jọ̀ọ́.

0: God bless you, ma. 090-6000-3352.
1: Hello, Carol.
0: Hello, Carol. Hello, sir.
1: Jordan FM.
0: No, no Jordan FM, no radio.
2: Grab Jordan 105 FM Lagos. Listen on the go.
1: Oh, yes, only one radio.
0: Yes, sir. Ekabo, sir.
1: Eko, boy. Láti kan bi ogun ọdún tẹyin tí o ti bá yẹ ṣe ògbò lómi ti wọ ọmọ ọfíìsì wa láyé engineering close. Distance engineering close síbi tí bábíìsì wà ó tó níbi tí mo wà yìí sí Jordan FM lọ́dọ̀ yín. Tómi ti wọlé tómi ti máa ń bá wa nínú ọfíìsì ṣé wọ́n ṣe Lagos Ìbàdàn ẹ̀sìn àní Lagos kàrà ọ̀tọ̀ nígbà yẹn. So Èkó jẹ́ ilẹ̀ omi and then moreover ṣé rí àwọn tó ń da ìdọ̀tí sí ojú omi kànáà títì àwọn ọlọ́jà kẹ́kà kiri tó gbọ́ sọ gbogbo bọ́sọ̀fù bí ọjà àwọn ọmọgbẹ́ ní ìṣòro èkó nípa ti ìdọ̀tíndé yẹn ṣe pé gbogbo each bọ́sọ̀fù ni ọjà tó gbogbo kan tá àtẹ̀kọ́ tó sáko sí inú kọ́tà tó ìṣòro tá a ní nìyẹn tí ìjọba bá lè fa ìtàn bá lè mọ́nítọ̀ gbogbo kọ́ máa fi gbogbo every bọ́sọ̀fù ṣe ọjà lẹ́kọ̀ọ́ yìí ibi tí wọ́n máa jẹ́ ọjà ẹ jẹ́ kán lọ́jà ńbẹ̀ gbogbo títì báyìí ní ọjà alẹ́ ọjà àrọ̀lẹ́ ọjà gbogbo ẹ̀wọ̀n níjẹ́ kí mọ́tò àti lẹ́sẹ̀ gan rìn
0: ṣé
1: ìṣòro tá a nílé kó nìyẹn nípa ọ̀rọ̀ omi yalé.
0: Ẹ ṣe gan sá.
1: Ẹ ṣe gan.
0: Yes sir.
1: Ẹ kú làákà yìí ọlọ́run ní balùwàkà yìí jẹ́.
0: Àmì sọ ẹ ṣe gan sá. 090-6000-3352 ẹ̀lú ẹ kárọ̀.
3: Ah, hello sir.
0: Ẹ kárọ̀ ma.
3: Ẹ kárọ̀ ìyanújì láti ṣàgámù ló fa ìṣòro.
0: Láti ṣàgámù ẹ kábọ̀ ma.
3: Bẹ́ẹ̀ ni ẹ̀dá kun kéèmí kan ṣẹ̀ṣẹ̀ lọ́rọ̀ torí àwọn ọmọ fẹ́ẹ̀ṣẹ̀ kó sínú gbé láti di ọjọ́ tó fi pé ẹ̀dá kun fún ìjọ fún àfi ń gbọ́ kọ́ọ̀tù àwọn èèyàn ń kọ́ọ̀tù àwọn ìjọba òfin gbọ́ ni. Ẹ̀ tẹ́ bá ń gbọ́ ẹ̀ka bá ti lórí ẹ̀ka ìjọba ti ṣèṣe sí i ẹ̀ ó ti ń pẹ́ ju ọmọ kékèké. Ẹ dákun ẹ bá bẹ̀rẹ̀ ẹ̀bá gan fáṣọ ọmọ ẹlẹ́lẹ̀ kan dákun ọba fún wọn lẹ́rù. Kọ́ńbà sọ́lẹ̀ kárà kan torí tọ́lọ̀ nǹkan bàdà bí ọmọ làwọn náà kan gbẹ́jà ẹ̀ mọ́ tí wọ́n ní láti jẹ́ wọ́n ti wá nǹkan ṣe sí o. Ẹ̀dá kun iléeṣẹ́ yóò ní bàjẹ́ ọlọ́jà ní ọ̀rọ̀ ṣe o.
0: Ẹ ṣe ìyá mi, God bless you, ma. 090-6000-3352 Hello.
4: Èmi láwọn ẹ̀kaàrọ̀.
0: Ẹ̀kaàrọ̀ ma.
4: Orúkọ mi ni Baálé Ìfínìwà Mọ̀nsúrù.
0: Baálé Ìfínìwà.
4: Ìfínìwà Mọ̀nsúrù. Mo ń pè láti jagun Jàníkí.
0: Ẹ káàbọ̀ sá.
4: Omi rè wẹ̀. Ṣẹ́rí ti ọ̀rọ̀ ọmọdé wọn náà lèmi náà fẹ́ dá sí.
0: Ok sá.
4: Torí wá nípa fẹ́rẹ́ gún rẹ̀ òkú tó fi gbọ́ mẹ́ran.

0: Ìjà gbọ́ MC Rawọ̀, ẹ máa gbọ́ ètò ẹ̀ lórí ìkànnì yìí. Ẹ má yí kúrò bẹ́ẹ̀, ẹ filẹ̀ síbẹ̀.
1: Ìgbà mi ti dé, ayé ẹ̀wọ̀n bá mi jó. Ẹ ṣáà ti rí sẹ́ńtúrì náà ló sọ̀rọ̀. Èmi ọmọ yín tó tọ́nà ni. Ẹ máa gbọ́ ètò MC Rawọ̀, akéwì jẹ gbogbo sọ̀rọ̀ orí rédíò. Don't touch it, ẹ máa gbọ́.
2: Bẹ́ẹ̀ni, kò sí eléré ehoro, kò sí olókìtì ìjímèrè, kò sí ẹ̀dá tó lè bẹ́ jawẹ̀ láàrin àgbà mi. Tó bá jẹ́ ti ká pèdè lórí rédíò, MC Rawọ̀, akéwì jẹ orí rédíò, ẹ máa gbọ́ lórí rabaji.
3: Tó pọ̀ nílẹ̀ yìí lóòótọ́, ṣùgbọ́n ara ọ̀tọ̀ lè tó bó ṣe ń lọ. Ilé àkókò ni wọ́n ti ń gbẹ́dọ̀. Bó bá de rí òkìtì, ẹranko bí ọ̀bọ ò ṣe farawé bó ṣe ń lọ. Yóò máa wáyé ní ìkànnì Jordan 105.5 FM ní gbogbo ọjọ́ ajé sí ọjọ́ Ẹtì. Monday to Friday, pẹ̀lú aago kan ọ̀sán. Ètò ìlera, àwọn ojú ọjà, àwọn ọjà olójoojúmọ́ ilẹ̀ wa àti ìròyìn ọjà wa lágbo amúlùúdùn, ìròyìn eré ìdárayá, lágbo òṣèlú, ìdílé aláyọ̀, ẹ̀fẹ̀, àwàdà, ẹ̀wò, àtàtò ìyọ́dún lè tó bó ṣe ń lọ. Ní ìkànnì Jordan 105.5 FM. Ẹ má dá òtẹ́ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tó dángájíá lẹ́ máa bá pàdé lórí ètò bó ṣe ń lọ lójoojúmọ́. Bó ṣe ń lọ lọ bá ètò nítorí pé ó dùn yàtọ̀.

0: Ọlọ́run ọba mi ó sì fún wa lọ́jọ́ náà lágbá Elédùmarè Sátidé tí ń bọ̀ ẹni o, ṣùgbọ́n ní ọjọ́ bíi mi gangan ìyá àti bàbá mi ọjọ́ keje nínú oṣù keje ni wọ́n bí ọmọ náà tí à ń pè ní MC Rawọ́ lọ́la ni ń pè ọdún mi lókè erùpẹ̀. A dúpẹ́ fún orí ọ̀fẹ́ tọ́lọ́run fún wa gẹ́gẹ́ bíi ìtàn tí mò ń bá bọ̀, ṣùgbọ́n ẹjẹ́ ń ṣe báyìí mo máa fi ọ̀rọ̀ jómi tó ọ̀rọ̀ pẹ̀lú àlejò mi. Ó wù mí kí n parí ìtàn yìí lónìí o, àbí ká parí ẹ̀ lọ́la ni. Ìtàn yìí gùn o, ogun ṣùgbọ́n mo lálejò nílé àgodo ní ọ̀sán yìí. A kì wọ́n, a mọ irúṣẹ́ tó ń ṣe, a sì bá wọn sọ̀rọ̀ níwọ̀nba. Ẹ káàsán sá.
1: Ẹ káàsán o, MC Rawọ́.
0: Ẹ máa kú ọjọ́ mẹ́ta.
1: Ọjọ́ kan pẹ̀lú.
0: Ẹ bá ń dárúkọ yín fún gbogbo àwọn ará rẹ̀.
1: Orúkọ mi ni ọmọọba James Amao.
0: Tí gbogbo ayé ń pè ní
1: Pàpẹ́.
0: Ẹ ti ń bá bí n léèrè, kí ni ìtumọ̀ Pàpẹ́ yẹn?
1: Wẹ́, ẹ mọ̀, pàápàá náà sọ di Pàpẹ́.
0: Pàápàá, ìyẹn ni pé àgbàlagbà, ìyẹn ni pé orúkọ míì tún wà fún pàápàá. Tẹ́ ẹ bá ẹyin tẹ́ ẹ ń pe àwọn kan ní pàápàá, tẹ́ ẹ bá fẹ́ pè wọ́n pàápàá, ẹ máa pè wọ́n ní Pàpẹ́.
1: Bẹ́ẹ̀ni,
0: tọ́ ọmọlúwo wo ni yín sá?
1: Wẹ́, àbí mi ni ìlú kan ńláńlá ní Kwara.
0: Ìpínlẹ̀ Kwara, ṣọ́mọ Kwara ni àbí ibi tán bí yín sínú?
1: Ọmọ Kwara ni.
0: Kwara ni?
1: Bẹ́ẹ̀ni.
0: Irọ́ ni.
1: Àwọn àgbàlagbà sọ pé èèyàn lè nílé bàbá.
0: Kó má ní tìyà.
1: Kó má ní tìyà.
0: Ok.
1: Bí mo ṣe ní ilé bàbá náà mo dẹ̀ ní tìyà.
0: Ìlú wo ni ìyá yín?
1: Kwara.
0: Kwara náà níyà. Àmọ́ báwo ni ẹ má bínú pé mo bèrè, ọ̀nà wo ni iléṣà ṣe gbà tẹ́ fi tó jẹ́ pé gbogbo èdè tẹ́ máa ń sọ èdè iléṣà ni tó sì dán mọ́ran dáadáa, bó o ló ṣe ṣẹlẹ̀?
1: Ìlú iléṣà náà bí mi sí.
0: Ẹni Kwara, ìlú Ìlọrin nù.
1: No. Iléṣà gangan náà bí mi sí. Ó níbo ni
0: ìlú bàbá? Ok,
1: ni mo sọ pé
0: Kwara, ṣùgbọ́n iléṣà náà bí yín sí.
1: God bless
0: you. Ok, ibi tá a bá sì bí ni sílé èdè ẹ̀ ń wà lẹ́nu ẹni. Ọmọ iléṣà mo máa ń pè yín
1: o. Béèrè lọ́wọ́ mi rí láti jọ tọ́ lọ́wọ́
0: láti jọ tá a ti mọ̀ kábíyèsí ọlọ́run. Ó dà a lè béèrè pé bó o lè dé iléṣà ṣe dùn ẹni ẹtì níbẹ̀ náà bí yín sí, kò sí wàhálà. Bàbá ìṣèṣàlè mi máa ń pè yín.
1: Ẹ̀gbọ́n fẹ́lẹ́ dùn wàrẹ̀.
0: Ẹ̀yà ara iléṣà ọmọ iléṣà náà ni ẹtì momi iléṣà àbí bẹ́ẹ̀ kọ́.
1: Bẹ́ẹ̀ni ẹyin bàbá rẹ̀ á gbé ọ wá wí.
0: Ẹ da ẹ ṣeun.
1: Thank you.
0: Iṣẹ́ wo lẹ́yìn ọláyọ̀ bàbá?
1: Iṣẹ́ Bible binder.
0: Àwọn òun náà pè bẹ́ẹ̀.
1: Iṣẹ́ bàbá tó bí mi lọ́mọ.
0: Bóòlù ìdá bóòlù la ṣe ń ṣe.
1: Wo eli tó ti pẹ́ lọ́wọ́ èèyàn téèyàn ń di mẹ́rù bóyá níjọ́ mẹ́jọ ọjọ́ mẹ́jọ àbí lójoojúmọ́ láti gbé lọ sílé ìjọsìn. Ó di dandan kí kinní tá a fi bo awo ẹ̀yìn ẹ̀, ó di dandan kó gbó. Tó bá ti wá gbóhùn
0: ẹ fẹ́ ṣe àtúnṣe ẹ̀.
1: Téèyàn bá fẹ́ ṣe àtúnṣe òun náà wọ́n ń pè ní
0: Bible
1: binder. Èyí ó change
0: gbogbo àwọn awọ tó wà lẹ́yìn ẹ̀.
1: Yóò wá di tuntun. Gbẹ́nigbẹ́ ṣe lọ́ra ní.
0: Iṣẹ́ tẹ yàn láàyò nìyẹn. Tá a bá kà á ní méjì á ti tóbi ọdún òde ti bẹ̀rẹ̀ gangan tẹ́yìn náà ti yàn láàyò pé ẹ fi ń ṣiṣẹ́ ṣe.
1: Mo ti ń ṣiṣẹ́ yìí o, ó ti lé lógún ọdún. Kódà ó ti lé lọ́gbọ̀n ọdún.
0: Káì. Ṣùgbọ́n ẹ jẹ́ wá bí yín ṣé iṣẹ́ yìí ẹ sòótọ́ o, ṣó lówó lórí?
1: MC Rawọ́.
0: Yes sir.
1: Owó ń bẹ́ mbẹ́. Owó ń bẹ́ mbẹ́.
0: Èèyàn lè kọ.
1: Èmi náà kọ ni, kò sí ẹni tó lè kọ láyé àbí tó kọ láyé tẹ́bi ó pa àbí tíyà ó jẹ. Yẹn ra mọ́tò mbẹ́ yóò sì kọ́lé mbẹ́.
0: Irọ́ ni o.
1: Báíbù tó wà ní ìlú chọ́ọ̀chì tí bẹ nílùú Èkó jójoojúmọ́ ni chọ́ọ̀chì ń pọ̀ sí. Kò lè parí Báíbù chọ́ọ̀chì méjì mẹ́ta láàrin ọdún kan. Káwa tó sọ pé thousands àbí millions of ilé ìjọsìn tá a ní nílùú Èkó yìí lásán. Kò lè ṣe Báíbù tó wà nílùú Èkó yìí for the next 50 years kò lè ṣe tán. Ká tó wà ní òtẹ̀ ni ó yá jẹ́ kí n tẹ̀ ṣeré lọ́bàdàn.
0: e mo to ya mi lenu ti mo fi ni ke wa ni wi pe ise yen mo ri wi pe ko po ti awon eyan oyan bi ise e pe mo fi wa bere pe se a le ka ohun na kun ise owo
1: ise owo ni baba mi lo nko ise yi fun osu mefa
0: 6 months le yan ma ko to de ma mo
1: to ma mo ti fun pedo Bible tan so yi eyo kan nisin ta ba fe tun se ko si to less than 5000 naira te ba ti Bible me wa le de e wo ide ti ri
0: ati pa wo wole o
1: te ba de gba ise to wo ti 20000 te ba wa ra materials gbopo e le na ju 5000 naira lo 15000 yun to ku lori e
0: ere ti ere ni
2: Osa

0: yo. Tori ton ba je un ton, on ma bo de twè. Tori ton ba je un ton, on ma bo de twè.
1: Oni pa zon son, hello.
2: Pẹ̀lú ìsọlá tún kàn mí láti Akẹ́sàn.
1: Àbá àgbàlagbà.
2: Ọlọ́run àmọ́jọ́rò, Ọlọ́run jẹ́ ti mọ́jọ́rò.
1: Bẹ́ẹ̀ni.
2: Àṣírí ti gbò lágbára Ọlọ́run.
1: Àmì.
2: Mo kí pàpí o.
1: Ẹ ṣe o, pàpí wọn kí
2: yàn. Ọ̀rẹ́ ṣàṣeyẹ o.
1: Àmì.
2: O ní epo tí ó pa lágbẹ̀dẹ. Yóò pa fínáfíná.
1: Yóò pa ikú tí ó pa lábẹ̀dẹ.
2: Yóò pa
1: fínáfíná. Ó dá ẹṣin. Ẹ máa bá wa bọ̀ ṣá. Ẹ ṣe gan sa. Bàmí Felix Ọlásùnkàn mi láti Akẹ́sàn. Hello.
2: Èmi náà ti ń pè látàárọ̀.
1: Èrò pọ̀ lójú ìlà
2: ni
1: sá.
2: Bí wọ́n kọ́kọ́rẹ́ wọ ní tẹ́lẹ̀.
1: Ìyá.
2: Ó kí àwọn bàbá wa àgbàwọ̀n dalẹ̀.
0: Àmì
2: o. Èmi sọ̀rọ̀ fáwọn búgbàjà wà.
0: Ó wà ọ̀. Wà káàkiri.
2: Àwọn pílọ̀ pọ̀lọ̀ gbogbo àjà àmì àbọ̀yá òun náà ni àwọn ṣe báìbù.
0: Bẹ́ẹ̀ ni o.
2: Alàgbà ti ṣí láti wo.
1: Ẹ káàbọ̀ sọ.
2: Ikú tí ó pa lágbẹ̀dẹ. Kò gbọ́dọ̀ pa fínáfíná.
1: Bẹ́ẹ̀ni. Ọ̀dà ẹ máa bá wa bọ̀ sá. Alàgbà ṣítù láti mẹ́ràn. Àwọn tí àdúgbò pàpẹ́ ń bẹ́ẹ̀ náà. Ẹ àdúgbò ni ṣe ó yàgẹ́ àdúgbò yín náà ó súnmọ́ gbogbo rẹ̀ náà.
0: Mẹ́rọ àdúgbò mi ni.
1: Àwọn tí àdúgbò yín náà. Hello.
3: Hello MC Awo.
1: Ẹ káàsán sá.
3: Ẹ má bínú jàre.
1: Yes sir.
3: Ẹ kú palẹ̀ mọ́.
1: Yes sir. Orúkọ
3: yín. Ẹ jẹ́ àpò orin wa bá wa láyọ̀.
1: Àmì o.
3: Àṣírí máa bọ̀ lágbọ́rọ̀ lọ, Mr. Monroof ló pé padà.
1: Ok, ẹ gbàgbé kẹ́ ẹ kí mi.
3: Mo kí yín.
1: Ẹ ṣeun.
3: Ẹ kú tí ó pa lágbẹ̀dẹ ọjọ́ kí n kọ̀rẹ́ tó wé yẹn.
1: Ẹ ti sọ ọ́ ẹ ti sọ ọ́ ẹ má yí ọ̀rọ̀ o. Ẹ má dà
3: o. Ògbọ́dọ̀ pa fínáfínà
1: ni
3: o.
1: Ó dà mo ti gbọ́. Ẹ bá gbà náà ni. Mr. Monroof láti alágbẹ̀dẹ. 09060003352 náà nojú òpó eléyìí tí ẹ fi bá wa dá sí akọgun. Gbogbo ojúbówú mo kí yín o ẹ bá ń ṣètọ́jú bàbá wa tí wọ́n jẹ́ baálẹ̀ adégbòyègà ti ìlú Egbiriland ọ̀tún akọgun ti Egbiriland àwọn náà ni wọ́n ní kí n máa kí baálẹ̀ Jerry Williams ọ̀gá mi lọ́jọ́ sátidé DJ Sam P Sagati bàbá ògún gbogbo wọn náà máa wà níkàlẹ̀ FM Amina 2 yóò fọrin dá wa lára ya pẹ̀lú century ọmọ abalago àti ṣínà àjíbòye ṣínà ràwọ̀ gbogbo wọn náà ni wọ́n máa wà níkàlẹ̀ lọ́jọ́ náà olórin pọ̀ bíbà lágbára ọjọ́ sì kù lágbára elédùmarè. Hello. Ẹyí rédíò yín ẹ lọlẹ́ o. Orúkọ yín àti bíi pé wà.
4: Mo fẹ́ sọ̀rọ̀ sórí rédíò ẹ̀nu.
1: Orúkọ yín sá orúkọ yín àti bíi tẹ̀ tí ń pè wá sá.
4: Túndé mo ń pè láti.
1: Mr. Túndé láti bo. Hello sir. Mr. Túndé láti bo.
4: Láti Berkeley.
1: Ok láti Berkeley ní abúlé ẹgbà wa ń bí.
4: Bẹ́ẹ̀ni.
1: Ok.
4: Ikú tó máa pa lágbẹ̀dẹ kò lè pa eléwúrẹ́.
1: Kò lè pe eléwúrẹ́.
4: Bẹ́ẹ̀ni.
1: Ẹ ṣeun. Ṣékú tí ó pa á ládì yẹ ṣó gbọdọ̀ tún pè léwúrẹ́ ikú tí ó pa á ládì yẹ kò gbọdọ̀ tún pè léwúrẹ́ ṣáyé lóṣùpá nù.

0: awesome talk every day, all day.
1: O ṣe
2: pẹlẹ.
3: Ẹ a kì gbogbo ẹyin ara lé.
2: Àwọn náà kí.
3: Ẹ kú àtàárọ̀, ẹ kú iṣẹ́.
1: Kú àtòru.
3: Ẹ torí kò rọrùn kí èèyàn jí láti òru gànjọ́ ìyẹn tá ń pè ní àárọ̀ kùtùkùtù. Kí èèyàn bọ́ta tí à ń wá ọ̀rọ̀ ajé lọ. Ẹ bàbá ìyá gbogbo wọn tó ti jí pé àwọn agbúdọ̀ pawó lónìí.
2: Dandan ni o, ó yẹ ṣe pàtàkì. Akínyìn
3: kò rọrùn kò easy bí a ṣe lè bó akínyìn pé ẹkù iṣẹ́ látàárọ̀. Lóòótọ́ ni wọ́n sọ wọ́n ní àlejò ní mí lórí ètò yìí ṣùgbọ́n ní iléeṣẹ́ Jordan FM mi kì í ṣàlejò.
1: Ìsì bàbá ńlá.
3: Ìwé kí ló fẹ́ sọ? Kí ló fẹ́ sọ?
2: Bàbá wa wà lọ́rùn.
3: Náà mú kí wàá lọ́sàn-án yìí nírọ̀lẹ́ yìí. Pé wẹ ẹjẹ ṣe báyìí odún ní mímí iṣẹ́ ìmọ̀fọ́lókò ìyẹ̀rọ ọ̀kìnrin mi ọlọ́fà mọ̀jọ́ ọlálọ́mí ọmọ
2: abẹ́sí jókọ̀
3: ọfọ ọmọ kẹrù ẹ náà ló mọ̀ ká ọlálọ́mí ẹrú ló mọ̀ ilá kájọ ọmọ náà lè
2: bá tó bá tó gbé mi lọ
3: ẹyin ara lé ẹgbàá mi àárín obìnrin mẹ́ta mo wà báyìí wọn ti sọ mí sáàárín obìnrin mẹ́ta ẹ̀rí olúwa gbé mi lékè adébáyò náà lórúkọ

0: From Lagos, this is Jordan.
1: 105.5 FM. This is Jordan 105.5.
2: Station with the boys for entrepreneurs.
3: Everybody, this is the sweet, and it's about to get all funky today.
4: Lorukọ baba tomo temi ma ipo go to yi omo re wa ni fome elomi iropo omo re e ma wo mama yi o e ma wo baba yi o mo fe wo boyo mo yi omo ni o to ba ti sami dada omo re oni wo so eje laarin oma to ba ti ri ami se oluwa ni ni ma so be o si ti fa se si mi lenu ti ba ri obi to le sami laarin oma oma re o de lori e sami ye dada ki n gbo okiki ogo oba nla oba ti fi oma joma lo oba ti fi oma roma nise oba ti ma se oma kan deru oma kan ti o si se ni ti o bi lere ni oruko baba tomo temi mo ni gbogbo agbaye oma re o te yo den te wari fun e woru ami te yin baba wa nse o mo fe ke sami dada o mo fe ka gba po wa pada o in fe ki o ti je ore omo ko je pe elomi ni o ma joko laye wa o eni to se ami dada ipo ika ile ipo ika ode ipo ika adugbo ipo awon eni bi eyi to mo to mo ipo awon oni ka omo re awon agba ika ninu ile o sami dada won ni fomo re dajo togbotogbo to tesiwaju
5: oruko temi ni woli olawale raifisike ti gbogbo eyan mo si baba oro mi yanju mo wa lati ijo CAC goodness land to wa ni abuli egba olota captain anisere bus stop salami street number 10 to ba ti di abuli egba ko ni si rara o so fa won lokada po nlo si olota captain ni anisere bus stop salami street number 10 ibi ti gbogbo eyan mo ni number ti e le lo lati message wa ke fi bere te ba fe ona ni 081 02 35 51 72 tabi 081 47 36 19 28 081 02 35 51 72 tabi 081 47 36 19 28
4: e pe jesu leka oluwa majo mo fi mi sesin gbangba majo mo se kini o won ti mark e fe yin kan po mo fi yin sesin gbangba
6: for some people that
4: you
6: are trying to rubbish you outside.
4: But to
6: when you say that prayer today,
4: Oluwa ni gbangba eyi te wa ta to ba ti gbo mi ko tete waye si oke mo pa ni ase ni gbangba ma je ko mo fi mi se sin gbangba ma je ko mo wa se si si lorun ni gbangba ma je ko ma mi o doju ti mi gbangba ọmọ ẹyẹ ogo keje eyan kan lọ wa pepi iná bi ara ọlọrun ayọ babalọla ọmọ mẹjọ fi mi sẹsin gbangba mẹjọ kọ mọ dojú ti mi gbangba ẹ wo obìnrin yẹ wo baba yẹ yọ ẹ gbà olúwa mẹjọ mọ fi mi sẹsin gbangba ọmọ tí mo bí mẹjọ dojú ti mi gbangba ọmọ tí mo bí mẹjọ wọṣọ ẹsìn sí mi lọrùn
5: mẹjọ wọṣọ ẹsìn sí mi lọrùn
2: ọmọ tí mo bí mẹ́jọ dójú sí mi ní gbangba.
4: Ayíká ẹ wà lókè yẹn gbàgbọ́.
2: Ó tún wọ mẹ́jẹ kí ọmọ mi ó wú aṣọ ẹ̀ sí sí mi lọ́rọ̀.
4: Ẹgbàẹgbà o.
2: Ọmọ mi ò gbọdọ̀ wú aṣọ ẹ̀ sí sí mi lọ́rọ̀.
4: Ẹ gbàdúrà yẹn
2: o. Ọmọ mi ò gbọdọ̀ dójú sí mi ní gbangba.
4: Ọmọ mi ò dójú sí mi o.
2: Mẹ́jẹ kí ọmọ mi ó dójú sí mi ní gbangba.
4: Ọmọ mi mẹ́jọ wọ aṣọ ẹ̀ sí sí mi lọ́rọ̀.
2: Ọmọ mi ò gbọdọ̀ wọ aṣọ ẹ̀ sí sí mi lọ́rọ̀. Olúwa mẹ́jẹ kí ọmọ mi ó dójú sí mi ní gbangba. Aṣọ ọmọ mi ò gbọdọ̀ wọ aṣọ ẹ̀ sí sí mi lọ́rọ̀. Ọmọ mi ò gbọdọ̀ dójú sí mi. Kò gbọdọ̀ dójú sí mi ní gbangba.
4: Ẹgbẹ́.
2: Ọmọ mi ò gbọdọ̀ dójú sí mi.
4: Jésù Olúwa wa.
2: Amí.
4: Ìwọ tó o sàmí jẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ. Ọmọ ò ní dójú sí ọ ní gbangba.
2: Amí.
5: O pa ní àṣẹ. Ọ̀rọ̀ mi lè mọ yí ọ kó sàmí.
4: Ọmọ rẹ láàrin ọmọ. Àmì rẹ yóò le. Kò ní dẹ́ni ìwọ̀ sí. Ó yá àdúrà kejì. Olúwa jẹ́ kó máa mi ó gbògo ìdílé mi ga. Olúwa jẹ́ kó máa mi ó ṣe kí ni o. Ẹ̀yin bàbá mo fẹ́ ká ẹ̀fì tara gbà lókè nílẹ̀. Ó yẹ.
2: Olúwa jẹ́.
4: Ẹ sọ̀rọ̀.
2: Ẹ̀mí mímọ́. Olúwa jẹ́ kí ọmọ mi ó gbògo ìdílé wa.
4: Jẹ́ kó máa mi ó gbògo ìdílé bàbá mi ga.
2: Olúwa jẹ́ kí ọmọ mi ó gbògo ìdílé bàbá mi ga.
4: Ẹgbàá ẹgbàá.
2: Ìwọ ọmọ mi.
4: Ọmọ tí mo bí.
2: Ó yá lọ gbògo ìdílé wa bá
4: mi ga. Gbògo ìdílé wa ga.
2: Olúwa jẹ́ kí ọmọ mi ó gbògo ìdílé wa ga.
4: Ẹ gbàdúrà yẹn.
2: Olúwa jẹ́ kí ọmọ mi ó gbògo ìdílé wa ga.
4: Ẹgbàá ẹgbàá ẹgbàá.
2: Gbogbo ọmọ tí mo bí.
4: Ẹgbàá ẹgbàá.
2: Mo pàṣẹ sórí yín. Ẹ lọ gbògo ìdílé wa.
4: Bàbá.
2: Ẹ lọ gbògo ìdílé wa.
4: Olúwa wa.
2: Amí.
5: Ẹ̀yin tí ẹ bá wà níbi tẹ́ ń wojú Ọlọ́run fún ọmọ, ẹ ṣe ọ̀rọ̀
7: bàyá.
5: Ẹ̀mí mímọ́ sọ fún mi. Ó ní àwọn gbé ọmọ méjì wá. Ìbejì kan. Àti ọmọkùnrin kan. Ìbejì yẹn. Ó jẹ́ obìnrin méjì. Ọmọkùnrin yẹn. Ọmọ kejì yẹn. Ó jẹ́ ọmọkùnrin kan. Nẹ̀wọ́ sí pẹpẹ. Mo bá ní àṣẹ. Ọmọ tó o bí. Ẹ̀yin bàbá kẹ́ ẹ sàmí. Yóò gbógo ìdílé rẹ jáde.
7: Àdúrà
5: yìí máa tẹ̀síwájú lórí afẹ́fẹ́ lálẹ́ òní. Lágbà Ọlọ́run lórí Facebook. Prophet Ọláwálé Ìsìkẹ̀. Tó bá ti tẹ̀pẹ̀, a rí ọ lọ sórí péèjì wa. Ó rí àdúrà wa ń bẹ̀ lẹ́sẹ̀kẹjì. Prophet Ọláwálé Ìsìkẹ̀. Ṣùgbọ́n ìpàdé agbára kan ó lọ lọ́wọ́ tí a máa ń ṣe ní gbogbo ọjọ́ Wednesday. À ń pè ní interdominational prayer. Gbogbo ìjọ ló ń wábẹ̀. O jẹ́ Mùsùlùmí ni o, o jẹ́ Kérúbù ni o, o jẹ́ ẹni gbogbo ìjọ bàbá wa. Rìdíìmù nípa gbogbo wọn náà máa ń fara. Ní Wednesday yìí, ní ọ̀tún la yìí. Ó máa ní agbára o. Aago mẹ́sàn-án sí aago mọ́kànlá àbọ̀ sí méjìlá la máa ń parí. Àǹfààní ó wà fún ọ. Èmi àti òjò ríra lójúkojú ń gbàdúrà pẹ̀lú ẹ. Àṣírí ogun tó ń jà yóò tú. Ó sì gbọ́ ọ̀nà àbáyọ. Ọlọ́run ṣe bẹbẹ bíi tàtijọ́ o. Tó bá ti dé abúlé ẹ̀gbá àbí ilé epo bus stop àbí ní mìíràn bus stop. Bus stop mẹ́tẹ̀ẹ̀ta yìí kò síbi tó o lè gbà wọlé. Bódẹ̀ jẹ́ kọ̀máǹdì ló wà. Ibẹ̀ náà ló gbà wọlé. Tó o bá ti gbé ọ̀kadà sọ pé kán lìdí ẹ lọ sí Ẹkọ̀rọ̀ Road Ọlọ́ta Captain Anisẹ́rẹ́ bus stop. Ẹkọ̀rọ̀ Road Ọlọ́ta Captain ní Anisẹ́rẹ́ bus stop. Nọ́mbà wa rèé 081-02-35-51-72. O lè pè mí báyìí. Mọ́ fi ìgbàlẹ̀ dọ́là o. Yóò sì dáa fún ọ.
8: Agbára kì í bá tì. Agbára Olúwa àkọ́ wípé lórí òkè Sioni ní ìtúsílẹ̀ yóò wà. Ọba Dáyà orí kìíní ẹsẹ̀ kẹtàdínlógún. Ọlọ́run 1930. Ọlọ́run àwọn bàbá wa tún ti dé gẹ́gẹ́ bó ṣe máa ń ṣe. Nínú ìjọ CAC Queensland. Ìpàdé àdúrà alágbára tó máa ń wáyé ní gbogbo ọjọ́ Wednesday. Níbi tí àdúrà àgbáyé orí ti ń sán bí àrá. Ògùn iṣẹ́ èdè ń já. Gbogbo oníròbìnújẹ́ ló ń dalayọ̀. Bíbélì wípé ẹnikẹ́ni tó bèrè yóò rí gbà. Ó ní bí ẹ̀yin bá mọ bí a ti fi ẹ̀bùn rere fún àwọn ọmọ yín. Mélòó mélòó ni
9: baba yin tin be le orun yo fi fun enikeni to be bere lowo re Matthew orikeje ese keje si sale wa be le da restaurant nibi ti adura tin gba wa bere ohun kohun to ba fe lowo baba re tin be le orun nibi ti ran woli ko si awon eniyan sege iwewe orikokan dilogbon ese keje dilogun woli olawale ezekiel ni olorun lo lori oke yi atawon iranse olorun lori sirisi ni gbogbo ojo wednesday ni o ni gbogbo ojo ojoru laago mesan si aago mokanla aro ibi ipade adura ni number 10 salami street anishore bus stop mero lagos fun ekun alaye ele pe awon number yi 08102355172 tabi 08147361928 jesu nreti re o tete ma bo jesu loluwa o
0: from lagos this is
10: your 105.5 FM

0: bẹ́ẹ̀ni ago kan lèmi àti ádùn lọ́la ó ń bàwẹ̀ lórí ọfà tó ba iṣẹ́ tó fi lọ dédé ọfà tó ba ayé ẹ tó fi fa ayé ẹ sí ayé aláyé ọfà tó ba ìrànlọ́wọ́ ẹ tó fi rí ìrànlọ́wọ́ ọfà mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó ní máa fi bá gbà nǹkan tí mo lè gbà ẹ níyànjú kó ṣe fún mi ó ní wípé kó lọ pàdé mi lórí whatsapp bẹ́ẹ̀ni torí màá máa send voice note padà máa gbàdúrà fún ẹ ní gbogbo ibi tí mo bá dé lórí ọ̀rọ̀ ayé ẹ olúwa gba iṣẹ́ mi lọ́wọ́ ìpọ́njú bí ọfà ìpọ́njú bá ba iṣẹ́ ẹ gbèsè á wọlé wàá dẹ̀ máa wá lálàá pé o wà lórí àtàn a jẹ́ pé ọfà ìpọ́njú ti bà ó tó bá jẹ́ wípé ọfà àdágbáyé ló bà ẹ wàá rí pé o bá rẹ lágejò wàá máa lálàpọ̀ bá rẹ lábúlé wàá máa lálàpọ̀ bá rẹ ní ilé tó ti ṣe tẹ́pẹ́ ọfà aṣọ ìnìdírò ẹ̀yìn nìyẹn ó ti bà ẹ́ nìyẹn tó bá jẹ́ pé o ń lálà pé o ń sọ bàdànù o lálà pé o ń jẹun lójú oorun o lálà pé o ń bá ẹ lájọṣepọ̀ lójú oorun o lálà pé o wà láàrin àwọn ọ̀rẹ́ ẹ wọ́n ti bá ìrànlọ́wọ́ ẹ kanlẹ̀ a jẹ́ wípé àwọn gidi tí olúwa yàn tí ọ ó gbé ọ wọ́n ti ta lọ́fà pé o ní pàdé wọn téèyàn ò bá pàdé ìrànlọ́wọ́ gidi láyé bí ẹni tí ò mọ nǹkan ṣe ni èmi ni mo gbàdúrà fún ọ bíi wòlíì ọfà tó ba ìrànlọ́wọ́ ẹ ọfà tó ba iṣẹ́ ẹ ọfà tó ba àlàákàyè ẹ ọfà yẹ kó jáde lórúkọ olúwa gbọ́ mi dáadáa tí ọmọ ẹ bá ń wùwàkuwà tán bá rìnrìn kurìn ọfà kí alẹ́ ó lè dìdàkudà ìrànlọ́wọ́ alẹ́ nìyẹsà ìrànlọ́wọ́ alẹ́ nígbà tó bá rẹ̀ o àwọn tó lè gbé ẹ òun ti ta lọ́fà nìyẹn a jẹ́ wípé nǹkan míì ti dé nìyẹn èmi àti ẹ fẹ́ lọ gbàdúà nǹkan mẹ́ta là ń gbàdúà lé lórí ọfà tó ba iṣẹ́ mi má gbàgbé o pé ọmọ òwò ni o èrè ni o bẹ́ẹ̀ni bí ayé àwọn ọmọ rẹ ò bá múnú ẹ̀dùn òwò tí ò lérè ló ń ṣe o mo sọ bẹ́ẹ̀ fún ọ òwò tí ò lọ́la òwò tí ò lálẹ́ òwò tó máa lálẹ̀ o ni o ṣe tọ́fà bá ti ba àwọn ọmọ ẹ òwò ẹni wọ́n ta lọ́fà yẹn tọ́fà bá ti ba ìgbéyàwó ẹ òwò ẹni wọ́n ta lọ́fà yẹn tí ọkọ ẹ ò bá lọ tí ò bá rọ̀nà lọ òwò ẹni wọ́n ta lọ́fà yẹn olúwa ní kí n sọ fún ọ pé bí gbogbo nǹkan bá kú lọ́wọ́ ẹ má jẹ̀mú lè jíde padà má jẹ̀mú yẹn kò dẹ̀ kí wá ṣe nǹkan tí ọlọ́run máa fi dà ẹ́ láàmú púpọ̀ olúwa ní kí n sọ fún ọ pé ẹ kó wọn jọpọ̀ sí ọ̀dọ̀ mi àwọn tó fi ọrẹ bá mi dá má jẹ̀mú olúwa fẹ́ kí iṣẹ́ kó dìde olúwa fẹ́ kí òwò rẹ kó dìde olúwa fẹ́ kí ìrànlọ́wọ́ rẹ kó padà dé òun fẹ́ ìrànlọ́wọ́ àbàmì láti àná ni mo ti ń sọ kí ọwọ́ ọlọ́run sọ ọwọ́ ẹ pọ̀ mẹ́ni tó máa ràn ẹ́ lọ́wọ́ dá ọrẹ olúwa ní kí n gba ọrẹ 550 naira lọ́wọ́ ẹ 550 naira olúwa ní kí n gbà lọ́wọ́ ẹ fi ọrẹ yẹ sílẹ̀ ó fún mi ó fún ọrẹ yẹ ìṣúná àkáǹtì mo pè fún ọ yẹ 6142083872 6142083872 jẹ́ǹpé last time 6142083872 ope daniel olufemi kọmọláfẹ ó wàá pè mí sórí nọmbà tí mo kọkọ pè fún ẹyìn.
1: Facebook Jordan105.5FM Twitter Jordan105FM.
0: Náà ni WhatsApp number wo ló máa fi send mi bàbá ó fẹ́ máa gbàdúrà yín lójoojúmọ́.
1: Instagram Jordan1.
0: Kókó ẹ fú o ní kò kọ́ sọ́sẹ́ sí mi ìmí ẹ̀ kọ́ ẹnìyẹn akọ́rúkọ ẹ mi máa wà máa béèrè bí sóbìnrin ní tàbọ́kùnrin tó bá jọ́kùnrin ní ọkọ̀ mr c tó bá jóbìnrin ní ọkọ̀ mrs c 070 29 30 57 28 070 29 30 57 28 070 1 4 33 8 1 1 1 070 14 33 81 11 tàbí 080 286 122 38 080 2861 22:38. Adua re ma gba oju oni ti o emi ati e ma do baba yori adua woli aladua le mi o o si n gba adua fun gbogbo eniyan yo dara fun o oru ayo lo ma sun ka Psalm 34 la leyin o ka Psalm 4 la ro la o ba tin jijade alafia fun God bless you.
2: From Lagos, this is
3: Jordan. 105.5 FM.
4: Christ Apostolic Church agbala agbara itusile tun ti de o pelu akotun eto isoji nla agbara olorun to tayo olojo makalelogun 21 days ultimate power of God revival akori ki ijoba re de Matthew 16 bere lati 29 June si 26 July 2026 ago mefa si mejo irole odojumo leto ninu gbagale olorun wa igbala siseso ojurere iwosan fifo ajaga orire aliyo itusile ati gbeja nduro di o ni bi isoji ohun Pastor S Ofowowe Pastor Yemi Olutunde Prophet J.O. Ojo, Pastor Oluwalusi Isaac, Evangelist Daily Success, Evangelist Sanusi Oluwakukola, Lady Evangelist O. Adekola, Evangelist Jafet Ajibola, Pastor M.O. Ogolade Atopo, Ransani Jesu Oloho, New Christ Apostolic Church, Agbala Agbala Chusile, 23, Jibowu Road, U-turn bus stop, Abuli Agbale Lagos. Come and experience the ultimate power of God. Prophetess E.M. Ogolade J.P. Lolu Balejo, Ibimo Soji Lolu Kede, 080-34-71-4270, Jesu Oluwa.
3: This is Jordan 105.5.
5: Station with a voice for entrepreneurs.

0: Hallelujah.
1: Hallelujah.
2: Ẹ jẹ́ máa kí ẹ dédé àkókò yìí níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ ìkànnì yẹn tún kábọ̀ sórí ètò àṣeṣe. Olúwa ṣeun bàbàrà fún mi lórúkọ tìmẹ́ tún wá nǹkan fìdílé o apá abí náà láti ń bọ́ lọ́run bá pàdé. Mo lára sọ fún yín pé wòlíì àgbáyé ni ti wà níkàlẹ̀ lákòókò yìí. Bàbá wa Prophet Dr. MS Fábíyì, bàbá possibility. Bàbá ẹ súre fún wa lákòókò
0: yìí. Jehova.
1: Mímọ́.
0: Jésù Kristì.
1: Mímọ́.
0: Holy Mike yẹn.
1: Mímọ́.
0: Ọlọ́run ti ń jẹ́ èmi ni. Àìkú àìsá ìdíbàjẹ́. Bàbá bàbá gbọ́pẹ́ wa.
1: Amí.
0: Ìfẹ́ rẹ lórí wa gbogbo ọjọ́ mọ́ ìlà máa fi ń yìnyín lórí ìpàdé yìí lórí ètò yìí olúwa gba yìn wa.
1: Amí.
0: Ohun tó ẹ ṣe lánàá lé nìní tó jẹ́ ọpẹ́ bàbá májò di ẹkún.
1: Amí.
0: Oṣù kẹje la wà báyìí Ọlọ́run ìyanu tó jẹ́ July. Ẹ̀mí mímọ́ ìdààmú wàhálà òkèrè tó májò tọ́ sí wa.
1: Amí.
0: Orin ọpẹ́ ta ti ń kọ májò dorin ẹkún.
1: Amí.
0: Pa pẹ̀lú wa.
1: Amí.
0: Súre fún wa.
1: Amí.
0: Dá wa lóhùn.
1: Amí.
0: Ra wa padà.
1: Amí.
0: Yà wá lẹ́nu.
1: Amí.
0: Tù wá lára.
1: Amí.
0: Bí a ti ń dúpẹ́ lẹ́nu ọjọ́ ajé gbogbo àwọn tó gbó ohun mi ní gbogbo tán ti gbọ́ bàbá jẹ́kun rájé jẹ.
1: Amí.
0: Wọ́n fọpẹ́ bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun má jẹ́ kí wọ́n fẹ́ kún parí ẹ̀.
1: Amí.
0: Lórí ohun tó pa wọ́n lẹ́kún lọ́sẹ̀ tó kọjá bàbá lọ́sẹ̀ jẹ́ kó pa wọ́n lẹ́rìn.
1: Amí.
0: Bíbélì sọ pé a máa gbọ́
3: èrò.
4: Good music
0: and vibes.
4: Awesome
0: dog.
4: Every day, all day.
1: That's our father's name.
0: Ẹyin ọmọ Ọlọ́run ẹja dúpẹ́.
1: Ṣé ilẹ̀ rọ̀ kọ́ lẹ́ stand God.
0: Ó yẹ ká dúpẹ́.
5: Your favorite tunes are just a click away.
6: You feel it.
5: Jordan and
7: entrepreneurs.
8: Get on the train. Follow us on social media. Follow us on social media. Facebook, Jordan
0: 105.5 FM.
1: I bless all my listeners.
0: Ọlọ́run tó máa kọjú ọpẹ́ sí
1: Ọlọ́sẹ̀. The same God I make you to thank God.
0: Kò ní jẹ́ káyé kọrí ẹkún sí.
4: Amen.
0: Ẹ já dúpẹ́ ìyọmọ Ọlọ́run.
1: Let's thank God children of God.
0: Fún ìfẹ́ Ọlọ́run lórí wa.
1: For the love of God over us.
0: Ká dúpẹ́ dáadáa.
1: Let's thank God very well.
0: Lórí gbogbo ohun tá a kó wọ náà sẹ́yìn.
1: Over everything we
0: carry along. Àtọ̀hún tó a ti ṣe nínú ọ̀sẹ̀.
1: And what you are going to do this week.
0: Ẹ̀rín ni kó já sí.
1: It should result into laughter.
0: Kó má já sí ẹkún fún wa.
1: It should not last into.
0: Àdúrà.
9: Bẹ́ẹ̀ni mímọ́ òru adúpẹ́ fún orí rẹ̀ olúwa ṣe fún àánú rẹ̀ fún ìfẹ́ rẹ̀ fún ìpamọ́ rẹ̀ tó dára sí tó mú amọ̀ ṣù tuntun tó mú amọ̀ ọ̀sẹ̀ tuntun tó mú amọ̀ ọjọ́ tuntun olúwa ṣe ọjọ́ ọjọ́ sọnù.
0: Bàbá mo dúpẹ́ látòrí mi ṣe sàlẹ̀ iṣẹ́ àwọ̀ rẹ̀ ni.
10: Bàbá mo dúpẹ́
0: lórí jíjẹ mú mọ̀ọ̀sẹ̀ tó kọjá jẹ́ ká dúpẹ́ lórí ìyẹn kọ́ lọ́ọ̀tún ṣètọ̀ ọ̀sẹ̀ iná láṣepẹ́ àdúrà.
9: Ẹ̀mí máa ṣe fún ìjọ

0: Let us pray. The Bible says all days are
1: equal.
0: It's only a prayer I can redeem
1: it.
0: All weeping and death,
1: and
0: gnashing of teeth and
1: tears
0: that is there in this
1: world,
0: God should. Let us pray. Every people like evil and
1: bad,
0: that want to destroy this
1: week. Nítorí pọ́n bá mi dúpẹ́ yẹn ní ọ̀sẹ̀ yìí jẹ́ kó di èrè.
2: Amen.
1: Oh, ẹ̀mí àgàn ọ̀sẹ̀ tó kọjá jẹ́ kó di ẹ̀mí ọ̀pọ̀ lọ́sẹ̀ yìí.
2: Amen.
1: Bàbá jẹ́ kí ilé wọn di ilé aláyọ̀.
2: Amen.
1: Má gbomi lójú wọn.
2: Amen.
1: Nínú ọ̀sẹ̀ yìí, ìrànlọ́wọ́ tó ju agbára ènìyàn lọ, wọ́n ṣàmì kọjú ẹ̀sìn wọn.
2: Amen.
1: Iṣẹ́ wọn yóò èrè.
2: Amen.
1: Ilé wọn yóò èrè.
2: Amen.
1: Ìgbéyàwó yóò èrè.
2: Amen.
1: Ọmọ wọn yóò èrè.
2: Amen.
1: Ayé wọn yóò èrè.
2: Amen.
1: Ọkàn wọn balẹ̀.
2: Amen.
1: Gbogbo ibi tí wọ́n ti ń retí fún nǹkan. Bíbélì sọ pé ìrètí pamọ́ kan ṣàárẹ̀ ní ọ̀sẹ̀ yìí jẹ́ kó já sí ẹ̀rìn.
2: Amen.
1: Jésù.
2: Amen.
1: A sọ lórí ọpẹ.
0: We are talking about thanksgiving.
1: Galatia orí kẹrin ẹsẹ 27.
0: Galatians chapter 4 verse 27.
1: Nítorí a ti kọ pé.
2: Máa yọ.
1: Ìwọ àgàntí kò bímọ. Ìyẹn ni pé ẹ̀yin kan ń gbọ́ mi.
0: Some are hearing me.
1: Ẹ máa wo bóyá aṣẹ́ ẹ̀ṣẹ́ Ọlọ́run ni.
0: You will be thinking maybe you're wrong.
1: Ó ṣe jójoojúmọ́ lẹkún ni
0: ìdààmú. Why is it every day you
1: wait for? Ó ṣe jójoojúmọ́ ẹ máa báyọ̀ yọ̀ tí yóò ti dé.
0: Why is
1: every day you rejoice
0: and not
1: so conscious? Ó ṣe jójoojúmọ́ ni gbèsè.
0: You are not making it.
1: Ohun tó ṣe yóò dẹ̀ kúrò.
0: What is wrong with you is
1: ọ̀rọ̀ Ọlọ́run tọ̀ yín wá lẹ́yìn ọjọ́ ajé.
0: The word of God come to you this morning.
1: Pé ẹ gbàgbé gbogbo ọ̀sẹ̀ tó ti kọjá.
0: Forget about all the past.
1: Ó ní máa yọ̀.
0: Rejoice.
1: Ìwà àgbà tó ń bọ̀. Ọjọ́ ayọ̀ rí.
0: I don't have a day of joy.
1: Ẹ̀yin bẹ́ẹ̀ ní ìdùnnú rí.
0: I don't have no happiness.
1: Ẹ̀yin tí wọn kì í kú oríire
0: rí. For people are not congratulate.
2: Búsí
1: ayọ̀
2: kí o sì kígbe sókè.
1: Ó ní ẹ kọrin ayọ̀ ẹ pariwo sókè.
2: Rọdí kò rọdí rí.
1: Ẹ̀yin bẹ́ẹ̀ ni ọjọ́ ayọ̀ rí.
2: Nítorí àwọn ọmọ ẹ̀yìn aláwọ̀.
1: Àwọn tó ń ba nǹkan jẹ́ àti aláìní pọ̀jù àwọn tó nílò.
0: We have them more than those that have.
2: Ṣùgbọ́n ǹjẹ́
1: ara
2: ọmọ ìlérí ni àwa.
1: Ìyẹn ní kẹ́ ẹ mọ̀ pé kì í ṣe èèyàn lásán.
0: We are not ordinary beings.
1: Má jẹ́ mu Ọlọ́run wà lórí ẹ.
0: The covenant of God is upon
1: you. Ẹkún lè ṣíwájú lénìí.
0: A weeping may go ahead.
1: Ẹ̀rín ń bọ̀ lọ́la. Ó lè kán gógó lénìí.
0: It might be so painful today.
1: Adùn ń bọ̀ lọ́la. Má bànújẹ́.
0: Don't be sorrowful.
1: Ilẹ̀kùn tó ṣí lọ́sẹ̀ yìí.
0: The door that opened this week.
1: Ó sọ pé máa yọ̀.
0: He's saying rejoice.
1: Ẹ̀yin tẹ́ ẹ̀ ń retí ayọ̀ tẹ́ ẹ̀ ti rí.
0: For those that is open for joy.
1: Ẹ̀yin tẹ́ ẹ̀ ń ọjọ́ ìdùnnú rí.
0: For those that have never experienced joy.
1: Ẹ̀yin tó ń fojoojúmọ́ palẹ́kùn.
0: For those people are making
1: progress. Ẹ̀yin tẹ́ ẹ̀ ti ní ìṣòro kan wọnú kan.
0: Of going for one problem.
1: Máa yọ̀.
0: Rejoice.
1: Má jẹ́ kọ́kàn rẹ bàjẹ́.
0: Don't allow your.
1: Mo dẹ̀ gbàdúrà fún ẹ. Ọ̀sẹ̀ yìí máa dẹ́ ẹ̀kọ́ lọ rẹ padà.
2: Amen.
1: Ọ̀sẹ̀ yìí dẹ̀ máa mú ẹ̀rín jáde.
2: Amen.
1: Ìwé orin Dávidi 118 number 5. Ìyẹn ni pé kó o mọ̀ wípé.
0: For you to know that.
1: O lè máa gbọ́ ọ̀rọ̀ tí mo sọ ilé ní pẹ̀lú
0: ìpọ́njú. You might be hearing the message with revelation.
1: Ṣùgbọ́n Ọlọ́run máa dẹ́ ẹ lóhùn.
0: But God is so happy to know.
1: Nínú ààyè ńlá.
0: In a great place.
1: Nítorí pé Olúwa ń bẹ fún mi.
0: God is with me.
1: Ìyẹn ni kó o mọ̀ má bẹ̀rù mọ́.
0: Don't be afraid.
1: Má máa ronú ìtọ̀sẹ̀ tó kọjá mọ́.
0: Don't be thinking about the past tense.
1: Rọ pé màá ṣe ohun tuntun kan.
0: That God will do a new thing.
1: O ní nísinsìnyí yóò sì wù jáde. Mo sì gbàdúrà fún ẹ.
0: I pray for you.
1: O máa rẹ́rìn ayọ̀.
2: Amen.
1: Ìwé Act of Apostles 16:25-26.
2: ṣùgbọ́n láàrin ọ̀gànjọ́
1: Paulu
2: àti Sila ń gbàdúrà.
1: Paulu àti Sila ń gbàdúrà.
2: Wọ́n sì kọrin yìí sí Ọlọ́run.
1: Ìyẹn ni kò mọ̀ pọ̀ pẹ́lọ rẹ̀ kan.
0: For you to know that the next thing for you.
1: Láì tó bá ti yọrùn ní kúrò tó ń dúpẹ́.
0: The moment you remove thinking and thinking
1: God. Ohun tí ò tó.
0: What is not enough.
1: Ìwọ kọ́ ló ń pin Ọlọ́run
0: lókun. You are not the one that share is.
1: Bàbá tó ń bá jà, màmá tó ń bá jà, àti pásítọ̀ ẹ̀ kọ́ ló pin.
0: The person you are fighting, they are not the one. The person.
1: Ẹsẹ̀ rí òní bàbá kò ní ìyá ọmọ orúkọ ni.
0: If that happens to be.
1: Ọlọ́run kọjú ore sí.
0: God faces him and.
1: Ìyẹn ni kò mọ̀ pọ̀ Ọlọ́run ló ń pin o.
0: For you to know that God has shared.
1: Ọlọ́run dẹ̀ tún lè gbà.
0: God can still collect.
1: Tó o bá ṣe bó ṣe kò ṣe.
0: If you don't do the right thing.
1: Mo dẹ̀ gbàdúrà dẹ̀ ló.
0: And I pray God will have.
1: O ní bá wọn sunkún lọ́sẹ̀.
3: Amen.
1: Ọkàn rẹ̀ máa balẹ̀.
0: Amen.
1: Ọjọ́ ayẹyẹ iwájú rẹ̀ níyẹ.
3: Amen.
1: Wọ́n ní fi yẹyẹ bá ayẹyẹ rẹ̀ jẹ́.
3: Amen.
1: Ìyẹn ni wẹ́rọ borí kẹjọ ẹsẹ̀ 35. Níbi tí wọ́n ti ń kọrin tí wọ́n yọ. Ilẹ̀ mi. Ilẹ̀kùn ilẹ̀kùn ṣí.
0: Èdè
1: ọwọ́ Pétérù àti tẹsẹ̀ já. Wọ́n dẹ̀ bọ́ta nínú túbú yẹn. Wọ́n di òmìnira. Ní ọ̀sẹ̀ yìí, ìwọ náà máa di òmìnira. O máa rẹ́rìn lọ́sẹ̀
3: yìí.
1: Wọ́n ní boyún jẹ́ mọ́ ẹ
0: lọ́wọ́.
1: Wọ́n ní báyọ̀ jẹ́ mọ́ ẹ lọ́wọ́.
0: Wọ́n
1: ní pọ́mọ́ mọ́ ẹ lọ́wọ́. Ibi tó ní ìrètí lọ́sẹ̀ yìí. Ìrètí ò ní pin lọ́sẹ̀
3: yìí.
1: Ibi tó ń sọ fún ẹ pọ́ máa ṣàánú ẹ lọ́sẹ̀ yìí. Kò ní yẹ̀ lórí ẹ lọ́sẹ̀ yìí. Ẹni gbógun tiẹ̀ lọ́sẹ̀ yà bó lọ. Yẹn ni wẹ́rọ mo rí kẹjọ. 35:37. Ìyẹn ni ta ló lè sọ pé kí Ọlọ́run má dẹ lóhùn. Ta ló lè yẹ ìlérí tó wà níwájú ẹ? Ta ló lè kọ́ ẹlẹ́sẹ̀? Ǹjẹ́ wá yẹ kí ìpọ́njú àti àìríjẹ́ yẹ kó lọ sọ Kristu? Ó ní tàbí inú níbí ni tàbí o? Tàbí àìrẹ́wùwọ̀ tàbí àìrẹ́ṣọ? Ìyẹn ni kò mọ̀ wípé àìní rẹ lénìí. Kò sọ pé Ọlọ́run sí.
0: Mọ̀dọ̀
1: gbàdúrà fún wàrẹ́ ni
3: ayọ̀.
1: Orúkọ mi ni Prọfẹ̀tẹ́ MS Fabiola Celestia Jude Christ. Èmi náà kò ní bàbá possibility. Ọkàn rẹ̀ á dẹ̀ balẹ̀. Látijọ́ mímọ ti Kristi láti ọ̀run agun tiwa ní ọ̀la. A wà ní atan ọ̀bẹ rẹ̀. Níwájú Goro yẹn ni o. Ọlá
0: Tuesday.
1: A wà níwájú Goro yẹn.
0: Gbogbo
1: àti gbàgbọ́ mi kò mọ̀ pé ní aago mẹ́sàn-án àárọ̀ la 9 a.m. Gbogbo ẹni tẹ́ ń bọ̀ láti ojú òré ọ̀tà. Ìdíròkọ Express Road ní church wa. Sokotoro ló wà ní, Eléwúrẹ́ ló wà ní. Ó wà ní tí ń ṣe gbogbo agbègbè
0: oníbùkún.
1: Wà ní ju.
0: For you at Ijó.
1: Ẹyin tẹ wà ní Ọbásanjọ́.
0: All at Ọbásanjọ́.
1: Gbogbo ẹyin tẹ wà ní Yànà Yẹsí.
0: For you at Yànà Yẹsí.
1: Ẹ jẹ́ ká pàdé o.
0: Please let's come and.
1: Gbogbo ẹyin tẹ wà ní tí ń ṣe.
4: Twitter Jordan 105 FM. Instagram Jordan 105.
1: Bàrá.
0: For you at Agbára.
1: Okoko.
0: Okoko.
1: Badagri.
0: Badagri.
1: Gbogbo ẹyin tẹ wà ní Yànà Yẹsí.
0: For you at Yànà Yẹsí.
1: Ẹyin tẹ wà ní Kétu Adiyọ Gbẹ́sà.
0: Kétu
1: Adiyọ Wẹ̀.
0: Alákòtí
1: Adódo.
0: Owódé.
1: Owódé. Ẹ ẹja pàdé lọ́la níwájú Goro yẹn ni
0: ṣọ́ọ̀ṣì
1: ńlá yẹn náà ni
0: yóò
1: dára fún yín. Ọkàn yá dẹ̀ balẹ̀ aago mẹ́sàn-án àárọ̀ ni o. Nínú ẹ̀ la máa yẹ káńsẹ́lì
0: adẹ̀
1: máa ṣe ṣọ́nà ẹ̀dẹ̀ máa ráàlú gbà. Bákan náà ní ọ̀túnla
0: Wẹ́ẹ̀sì
1: awòlúlùjọ wa ní kọ̀ọ̀mà ẹ̀sìn ọjọ́ àánú kejì nìyẹn ní aago mẹ́sàn-án àárọ̀. Wá pẹ̀lú gbàgbọ́ rẹ gbogbo ẹyin tẹ́ ń wojú Olúwa fún ọmọ owó lẹ̀ ń wojú fún ọlá ní ọ̀rọ̀ ni ẹ gbómi dání kẹ̀dẹ̀ mẹ́sùn oríṣi
0: mẹ́ta dání
1: adẹ̀ dára fún yín. Ní ọ̀la ní atán a máa ṣẹ́ ìmọ́lẹ̀ kan tá a máa ń pín lọ́fẹ̀ẹ́ ẹ̀yin tẹ́ wá nígbà kọ́kọ́ a máa pín òróró tí yín fún yín. Mo bí dẹ́ lójú pé ní ọ̀la o a máa pín òróró aṣínà pẹ̀lú bátò sẹ́ńdà ní ọ̀la ní ìgbàgbọ́ wípé gbogbo ìṣòro tó bá gbé wa kò ní bẹ́ẹ̀ padà a dẹ̀ máa lo òróró ọ̀fà yín náà ní ọ̀la gbogbo ẹyin tí nǹkan rìn kiri lára yín yóò dára fún yín. Ìwọ lẹ̀ rí kan o májẹ̀májẹ̀ tọ́ọ̀sì la wà lẹ́gbẹ̀ẹ́ tẹkníkà
0: ní kùtù
1: ìṣòro wà ní ọ̀sẹ̀ yín ní atọ́ ní tọ́ọ̀sì ìwọ yẹn ń kọ̀tínú ọ̀fẹ́ ni àti ọṣẹ tá a máa fún wa lọ́fẹ́ èyí tá a máa mú lọ́lẹ̀ àti a máa fi wẹ̀ bákan náà ni Wẹ́ẹ̀sì lolújọ wa ní kọ̀ máa ń gọ́b
5: ọ̀dà ohun bàbá wa náà lẹ̀ ń gbọ́ ìyájà àdókè
1: lọ. Ẹ̀rọ tí ẹ lè pè mí sí 09126 2628 2882 16. Ẹ pè níbẹ̀ yẹn WhatsApp nìyẹn pẹ̀lú
5: text message voice or text. Ẹ̀gbọ́n èyí tí ẹ fẹ́ bá bàbá sọ̀rọ̀ lórí WhatsApp ẹ lè fi ohun ránṣẹ́. Fọ́ọ̀n tó bá fẹ́ pè yín kọ ẹ̀rọ.
1: Ẹ̀rọ kejì. Òhun ni 080 50 50 27 27 56 56 21 21. Ẹ̀rọ ìkẹta.
5: Ẹ̀rọ ìkẹta
1: tẹ́lẹ̀ pé bàbá sí
5: 070 69 94 94 99 99 92.
1: Ìpè mí kí n gbàdúrà fún ọ̀nà rẹ̀ á dẹ̀ la ilẹ̀kùn àṣí.
5: Àmì.
1: Òhun ni Echo Bank 38
5: 38
1: 12
5: 12
1: 15
5: 15
1: 68
5: 43
1: 38
5: 38
1: 12
5: 12
1: 15
5: 15
1: 68
5: 68
1: 43
5: 43
1: bank keji ta le fowo to je church account o ma gboruko church jade ta lakoko yen ni Fabi Michael Osoji eleyin Fidelity Bank ni o ma gbe Celestial Church of Christ Oiki Mole Ayo Parish ohun ni 411 01 01 89 89 25 252 ko si ohun to se to gbe o nitori jo 4111 oni ta lo saju se fun mi ti emi o se fun pada nigba ti sam 50 number 5 ma so oni ko awon eniyan mi mo mi jo awon to fi ebo dama jemu nigba ti number 14 ma soro oni ru obo pe si olorun so ejere fun oga ogo mi e mo fi ni di ope yin ore yin ida mewa yin e fi ran pade lowo yo dara fun yin okan yin a de bale oju to gbo oro ya ti to gbo e ti ro go won ogo nigba ta ma pade ni wo yi ba kan na ni ola ninu erin la ma pade God bless you
5: amen
3: Jaga ogun lo ma ja Olorun baba possibility ma se yanu
6: Celestial Church of Christ, Okiki Imale Ayo Cathedral 1, Tokale 7, Okiki Imale Street behind Command Grammar School, Ikola Agodo Ipaja Leko, bi awon ipade adua ati si ojo Sunday se lode o, gbogbo ojo Wednesday lososẹ, ipade half possibility, laago meso wuro daago kan san, ojo Friday keji lososu ni so uru ma nwaye, laago mewa le, esi ojo osinmi ma nbere laago mewa wuro daago meji abo san, ewe, ni CCC, Okiki Imale Ayo Cathedral 2, Nikorodu, Tokale 5, Pasasi Anibaba Street, off Oyenuga Street by Technical College Oke Ota Ona Ikorodu Leko gbogbo ojo Thursday le pade a possibility laago meso wuro daago kan san Friday to kayin osu ni so uru laago mewa le aago mewa wuro daago meji abo san le si ojo Sunday ma nwaye o farahan lawon pade adua won yi oro re a sese Prophet MS Fabiyi JP Loluwa nlo
7: fara lo wa adua 0912628826 tabi 0805027562 eko lo pe 0706994992
6: Loko Jesu temi o se se
8: from Lagos this is
9: Jordan 105.5 FM
10: this is Jordan 105.5
11: station with a voice for entre

0: ogo ni fun Olorun loke o.
1: Hallelujah.
0: Mo ki gbogbo omo Olorun ni ale yi pe ogo ni fun Olorun loke.
1: Hallelujah.
0: Oruko mi ni Woli Olariwaju ba mi kole arole obadare ninu Christ ninu jo Christ for gospel ministry ni ise ri Olorun idimu ni Eko mi mo ki nibi kibi to tin gbo mi lale yi ma sami iranlowo ojo kan tin pale osi ojo pipe mo loruko aye ko sele si o.
1: Amen.
0: Iranlowo ti o dide fun o ti gbogbo ota yo penumo mo ni ko dide fun o.
1: Amen.
0: Iranlowo to ma dide fun yan ti Olorun a te 10 billion je ni waju re loju awon ota re loruko aye ko dide fun o.
1: Amen.
0: Gbogbo eyan mo Olorun te gbo mi loni gbogbo eyin te wa sinu ipade agba iyanu ta ti je pari ni ana eyan omo Olorun te wa nbe eri bo lagbara.
1: Oh no, oh no,
0: ana ye lagbara.
1: Ah ah, ma je mu dide
0: tan, ma je mu dide tan. E gbo awon eri abami ta mo yan so ninu ipade na. E gbo awon eri obirin to nwoju Olorun fun mo to di ke ibeji lo gbe wa. E gbo awon eri abami to a ma play awon eri efun yin lati ola. E o be si n gbo eri abami awon ti iya ti je t'Olorun so de eyan to wa dupe lowo Olorun. Iwo lo kan nisisin o.
1: Amen.
0: Iwo lo kan nisisin o.
1: Amen.
0: Iwo lo kan nisisin o.
1: Amen.
0: Omo mi kan o dupe lowo Olorun lana baba ebe wa nbe o ni ohun sale je ni ohun ma n do ni ba to ma rowo loju titi to ma le fi jeun o ni Olorun lo ko si ohun pe ko ohun ma lo church yen. Olojo to n dede touch ojo wa ma to ma gebe oni baba oni eyin lo n joko si e de wa ba ohun be oluwa ni ki lo ba to joko si leyin pe iya re tan o nu ko wo me pe ma yo moru iya to ohun je ko mo ila koja ko mo iye ohun to du ohun ti laye oni osho tan lojo keji engineer na mo mi engineer bo ko ri sese aye ti ba ti eje ba to wo mi pe yen bọ́tẹ́ bọ́tọ́ ló wá sọ ọ́ náà ti kó ti ṣẹ́yẹ for long tí wọ́n pè ṣẹ́yẹ fún òun ọjọ́ kejì ó ní mo sọ fún òun pé ìrànlọ́wọ́ máa dìde fún òun ní ọ̀la ó ní sà ọ̀la yẹn ò kọjá tí aláàánú dẹ̀ pé òun bàtí aláàánú yẹn dẹ̀ pé òun aláàánú yẹn dẹ̀ gbéṣẹ́ fún òun ibi tó ń tẹ̀ sí lówó lọ́wọ́ lọ́jọ́ ayé òun nìyẹn abẹ́ bẹ̀ẹ̀bẹ̀ àti bẹ́ẹ̀ lọ ibi kí tó bá wù kó ti máa gbọ́ mi lónìí ìwọ ló kàn o ìwọ ló kàn tó máa jẹ́rìí wọ́n bí akọgbọ ọrọ púpọ kò kún agbọn mo fẹ kú ìwọ fún ara ẹ wá kó wá ohun tó ń pè ní agbára ọlọrun ìwọ tó ti gbàwẹ tó ti yálé wòlí wo bí àwọn òṣìṣẹ lẹjọ àṣẹ ni tá a bá ti sọ aríran ni wá àti wòlí aláṣẹ nípa orí ọfẹ kristi mo lè gbàgbọ pé tí má gbàdúrà fún ọ ọrùn á rí nǹkan ṣe sọrọ ẹ mi ò mọ tó ń là kọjá o mi ò mẹni ogún tó ń là kọjá o arán mi sí ọ ni o à ń ṣe ìsọjí ní kaduna ní ọjọ kan ọmọ kan ẹsẹ̀ irin ni nígbà tá a gbọ́ ló ń sọ kalẹ̀ ó dìde ó dẹ̀ bà sí rìn ọmọ kékeré tí wọ́n tó tó ẹsẹ̀ ó ti di kékeré gbé ogun adé ń gbọ́ àṣù lọ́wọ́ olúwa ní kí lọ sọ fún èmi ò mọ̀ wípé irin ló wà lẹ́sẹ̀ èmi ò mọ̀ mo kàn dìde mo lè lọ́ba mo kàn fọ́lọ́ tó dúwà sọ fún mi bí mo ṣe ń dé bàbá yìí tí mo gbọ́ wọlé ó fòdìdì rẹ̀ ti sáré ẹ gbọ́ ìyá ẹ̀ bú sẹ́kún pé ọmọ yóò lè rìn àwọn gbúwá sínú ìsọjí ni kaduna wọ́n ń pepẹ̀ ní sábò ní kaduna àwọn ọmọ náà tó ń gbọ́ mi níbi kí tó kò tó máa gbọ́ mi àwọn tó lè jẹ́ ẹlẹ́rìí sí àwọn iṣẹ́ agbára yìí wọ́n wà láyé tán ti kú àwọn tó ti wà nínú iṣẹ́ ìránṣẹ́ wa wọ́n ti rí iṣẹ́ agbára wọ bí mi ò ní wòlíì but dán eléyìí tó ń bẹ sọ̀rọ̀ wò wà á mọ̀ pé rere ni Ọlọ́run ìpàdé yìí tá a ṣe kọjá yìí mo rí iṣẹ́ agbára Ọlọ́run mo gbàdúrà fún ẹ̀yin méje ní gbogbo ìlàkọjá rẹ̀ láyé ẹ̀rí ló máa bọ́ sí irú àmì wo ló ń ṣe ìwọ tó ń gbọ́ mi mo ní ẹ̀rí ló máa bọ́ sí kí ni mò ń gbìyànjú àti sọ nípa rẹ̀ mo fẹ́ sọ nípa tó ń pè ní májẹ̀mú sórí torí ẹni tó ní èpè lórí ta fi gbé ẹni tó ní ìpè dìde o bí èpè kan àsàsí kan bá wà lára rẹ o nídi wòlíì láti da òróró lé ọ lórí bíbélì sọ pé o ní nípa ìfòróróyàn láwọn jà gbogbo àwọn àjàgà ò ń gbọ́ mi báyìí oníta ló ń sọ̀rọ̀ èmi ni wòlíì moses ọ̀làǹrẹ̀wájú bá ń kọ́lé tí wọ́n ń pè ní bazaar lẹ́gbẹ̀dá kò pé méjì o àròyìn ọbádàre níbi kí wọ́n ti ń gbọ́ mi báyìí monfi ase soro sori ase egan ton wo se lorun yen aso itiju ton wo se lorun yen aso gbede ton wo se lorun yen aso iba epe aso agan aso isan ton wo se lorun yen bi mo je soro yi jesu dano sun
1: amen
0: mo ni jesu dano sun
1: amen
0: bi mo je soro mo ni jesu dano sun
1: amen
0: e gba gbogbo eyan mo lohun ten gba mi loni e pipi ara yin o tori mo fe pi adua meje fun ara le bo ki n to pe adua meje mo ko ma fi ese kan ese oro olorun ko won e to de oro ese olorun oro olorun yi o ju bo se lo lo ese je so ninu we psalm 89:34 ese so pe ma je mi le mi ki o da ko so ju ye lo aton to tenu mi jade ore lo to tenu mi jade oni ma je mu mi le mi ki o da mi o so ju ye lo e gbo eyan mo olorun sorry mi o ni ko ma gbawe mi n takawe mi n tako soru mi n tako o gbawe o se soru no o da be bo je ki so fun e oni ilo awon to ru ma je mu olohun lori kon le be gbe eru ogun ri e kuro mi o ni oni woli ta wa do eleyi wo ta jo gbadura papo to ba jo gbadura papo ni ojo kan on to ba ri ami to ba ri ala to ba la a je ko mo pe woli olorun lo gbadura fun e ojo sunday ni july 12 gogogan ni osu july ta wa ninu e oluwa lo ran se wa o oluwa lo ran awon woli si wa pe ka se sunday meta ororo ka da sori awon eyan e owo awon eyan ati ese won pe ohun oluwa fe fi anu ba awon eyan lo ni sunday meta yi o de ma wo pe owo ton gbere gbe da ton gbo mi o n gbe da ni mo so o n gbo mi o n gbe igando o n gbo mi o n yana kada o n gbo mi aboru o n gbo mi o wa ni ikotun o n gbo mi o wa ni ibi ti o pe o ni le raye adun e to ba wa o tori olorun lo gbe ise yi kale na o le gbadua ni ibi to wa ṣùgbọ́n ibi tó ti pe ìpàdé yìí ló gbọ́dọ̀ wà ẹgbẹ́ ìyẹn ọmọ ọlọ́run bí olúwa ti wà tí ẹ̀mí rẹ̀ wà mo pa á ní àṣẹ ìkólọ rẹ adápadà máa ṣàlàyé ẹsẹ̀ yìí kí a fún ọ má jẹ́ mú mi lèmi kì í ó dà àwọn ogun kan máa ń ṣẹ́ tó jẹ́ wípé ọlọ́run ń ṣe tó ní ọjọ́ sunday yìí on the 12th gbọ́ mi o ó ní túmọ̀ o ẹ̀yà méjìlá israeli odi jerusalemu ní ọ̀run méjìlá ni wọn ọmọ ẹ̀yìn jésù méjìlá ni wọn òróró ti yẹ kí n lò fún òróró ìpè má jẹ̀mú ta ṣe lánàá olúwa ní kí n gbé pamọ́ kí wọ́n lò fún sunday mẹ́ta yìí torí àwọn kan ń bẹ nínú ìgbèkùn tó ti ẹ̀ mọ mo ṣe fẹ́ bọ́nú ẹ̀ torí náà ibi kí tó bá wà tó bá ti dé ìṣẹ́rí ìdímù wá ọ̀nà igando wà á rí petrocamp filling station ní genesis bus stop yẹn níbẹ̀ dúró mbẹ̀ bí ọ̀kadà sọ wípé òun lọ sí christ world ní bakare church bankole wà gbé e débẹ̀ kẹ́tí kò gbọ́ mi tó bá ń bọ̀ láti ìyànà pàjà tó bá ti dé okùn ọlá bọ́ sílẹ̀ mbẹ̀ bí ọ̀kadà tọ́pọ̀ òun lọ sí church ní bakare wà gbé e débẹ̀ tó bá ń bọ̀ láti sangwota tó bá ti dé gate wọn gbé ẹ débẹ̀ tó bọ̀ láti ìyànàọba dúró ní genesis bus stop cross síbi tí ilé epo wà ní petrocamp wọn gbé e láti bẹ̀ the church jẹ́ ń sọ ọ̀rọ̀ ńlá yìí fún ọ eléyìí dá mi lójú jù ẹ ọ̀rọ̀ ayà ọ lẹ́nu àwọn nọ́mbà yìí mo fẹ́ kó o pè bàbá báwo la ṣe máa débẹ̀ àárọ̀ sunday ní aago mẹ́jọ àbọ̀ kutukutu lo gbọdọ dìde láti wá ohun kan fọkàn mi balẹ̀ ohun kan fayọ̀ mi kún pé tí n bá gbàdúrà ọlọ́run máa ń gbọ́ tẹ̀mí ẹgbọ́ àwọn nọ́mbà ilé máa ń pè bàbá bára ṣe máa débẹ̀ 091-58-99-4696 081-32-38-94-15 091-85-99-4696 091-58-99-4696 081-32-38-94-15 ko awon number yen sile ma pe mi ni sin baba bawo la se fa debe ki n de soro ase kan sinu aye je ki so fun won ma je mu re ni ko ni da olohun lo pe mi lomo odun mejo pelu ori ofe jesu mo ti lo ti orilede to po lagbaye ti oluwa ti n je owo mi dara to po ni po ori ofe ati anu re gbo mi ilu le iwo lo ni ilu le ko le mo awon kan jeun be ni pe ko si wahala awon kan gbe lafia be ni pe ko saisan awon kan dunu be ni pe aye ni ko baje iwo lo ma mura soro ara e olorun o de ni ja ni kankan bo fun won lati dide o iwo lo ma gbe ara e pe mo fe joko pelu awon to wa loke halim waza winata afuni talim hundie mo bo won oluwa ni kan gbo mi laleyi iwo

0: dànù lè dànù lè dànù.
1: Ọkùnrin báyìí o, sọ ti pè wọ́n, sọ ti pè wọ́n láyọ̀ kọ̀ọ̀kan, ẹ̀yà gbàdúrà, olúwa
0: olúwa
1: olúwa
0: olúwa.
1: Ọfà pàdédè díẹ̀.
0: Ọfà pàdédè díẹ̀. Yóò
1: ṣiṣẹ́ lára
0: mi. Tó wà lára mi.
1: Nítorí ìpè wò ní
0: ìtòsí. Nítorí ìpè wò ní
1: ìtòsí. Òní ọ̀rẹ́ ìwọ̀n ìpàkọ́lẹ̀.
0: Orúkọ Jésù. Orúkọ Jésù.
1: Ọfà pàdédè díẹ̀.
0: Yóò pàdédè díẹ̀.
1: O yẹ kí lára mi.
0: Lára ya mi.
1: Mí ẹ̀rọ mi lára mi.
0: Jáwó.
1: Jáwó.
0: Jáwó.
1: Ọfà pàdédè díẹ̀. Tori ohun ti o ti se lati omodun mejo by now ti o ba daju iya ti pada nbe tori pe o daju lati fi se tori pe o gbadua lati fi gba tori pe o joko ni orun mo le de ki gbogbo aye ko ti kini ko mi tori pe oluwa nkoja mo so pelu
0: ase ba
1: o wa ju ninu
0: yesu
1: abani logo je
0: emi mi mo
1: irawo re
0: o
1: wa dano
0: amen
1: pe awon number nisin baba bawo mo se ma debe oh le mission is 091 58 99 4696 is 091 58 99 4696 is 081 32 38 9415 is 081 32 38 9415 gbogbo ibi tó bá ti ń gbọ́ mi àárọ̀ Sunday on the 12th July ni o 8 o'clock ni kò ti jíde wà á rí tiẹ̀ ṣe 8 o'clock ni kò ti jíde sí ṣọ́ọ̀ṣì o kọ́ mọ bí ọkọ ẹ pé kó gbogbo ìdílé yìí máa bọ̀ ẹ pé àwọn èèyàn yìí tó ń gbé náà ní mọ̀ṣọ́tẹ́ ẹ mọ̀ pé ó máa ṣẹlẹ̀ ní ìṣẹ́rí ìdìbò ní petrocan bus stop genesis bus stop ní ọ̀nà igando bí ọ̀kadà láti ẹgbẹ́ petrocan ẹ sọ pé òun lọ sí bakari street ní big church wọn gbé ẹ débẹ̀ tó máa ń bọ̀ láti ìlànà padà dúró ní okùn ọlá bí ọ̀kadà láti okùn ọlá ní ọ̀nà bakari agbé ẹ débẹ̀ tó máa ń bọ̀ láti sango o lè dúró ní gate láti gate gbé ọ̀kadà sọ pé òun lọ bakari street lágbègbè jonathan estate wọn gbé ẹ débẹ̀ tó máa ń bọ̀ láti ìlànà ọba dúró ní genesis bus stop cross other side wàá rí petrocan kan ń bẹ̀ kó tó dé ìṣẹ̀lẹ̀ ọlọ́fin bí ọ̀kadà agbèrèbèrè church bakari street èmi gbọ́ ọlọ́run tèmi gbọ́ mi ò mọ ọlọ́run tí ìwọ ń sìn o bẹ́ẹ̀ tí èmi gbọ́
0: bàbá
1: ọlọ́run ìfẹ́ olúwọlé ọbọ̀dà rẹ̀ tí
0: èmi gbọ́
1: ọlọ́run má jẹ̀mú tí èmi
0: gbọ́
1: nípa má jẹ̀mú
0: náà
1: àjàgà ogun tó ń gbé kiri
0: bó
1: bá ṣàmì kó máa fọ́ mọ ní tó bá ṣàmì kó máa fọ́ owó tó náà ti lò láti gbé ọ̀rọ̀ nílé sùn owó tó ti tó ti lajú afọ́jú owó tó ti ṣiṣẹ́ àmì àtiṣe ìyanu ọlọ́run wa yìí ọ̀kan lánàá dẹ̀ ni ọ̀kan lónìí ni ọ̀kan ti tayéráyé àdúà ẹlẹ́ẹ̀kẹrin lélẹ́yìí ẹlẹ́yà gbàdúà olúwa
0: olúwa
1: wo mi sẹ̀ mi yóò sàn olúwa mi ò fẹ́ kún kékeré
0: bí
1: owó rẹ lé mi ẹgbọ́n sọkẹ́ gbàdúà
0: orúkọ jésù orúkọ jésù olúwa
1: Amen. Olùfẹ́ ẹlẹ́ẹ̀kẹfà lélẹ́yìí o olúwa
0: olúwa
1: ẹrù ogun tó ń fì mí kiri tí ń tì mí kiri
0: ayé olúwa
1: gbà lórí mi
0: olúwa gbà lórí mi
1: bẹ́ẹ̀rù lórí mi
0: bẹ́ẹ̀rù lórí mi
1: wà ṣèkè orí ẹ̀mí tó
0: bá wà
1: lọ́jọ́ ẹrù ogun
0: tó ń fì mí kiri olúwa gbà lórí mi.
2: Sunday morning, 8 a.m. God bless you. Bye-bye.

0: Olúwa gbọ́ pé wá. Michael Tyler Bosaida. Ẹgbẹ́ yìí wá. Ìyìn wá ń dúró ní Sioni. Àjíǹde àti
1: yìí.
0: Gba gbogbo ogo. A ó yìn ọ́. A ó gbé ọ̀gá. Onílọ́jọ́ Monday. Gbogbo yẹn mi ọwọ́ yìí. Mo pàṣẹ. Àgbàna. Tó ń bọ́ ọwọ́ ìṣiṣẹ́. Àti àṣetì. Bó ṣe mi ọwọ́ yẹn. Kó máa jábọ́ lẹ̀. Àìlówó mọ́ rárá. Ẹlòmíì ò ti ẹ̀rù wó mọ́ rárá. Onídẹ̀ ni Monday. Lónìí. Gbogbo má jẹ̀mú. Tí òjò oró wó mọ́. Kó máa jábọ́ lẹ̀. Gbogbo àmì. Tí òjò oró wó. Kó máa jábọ́ lẹ̀. Àránsí. Tí òjò oró wó. Kó máa jábọ́ lẹ̀. Àsàsí. Tí òjò oró wó. Kó jábọ́ lẹ̀. Jábọ́ lẹ̀. Jábọ́ lẹ̀. Jábọ́ lẹ̀. Jábọ́ lẹ̀. Jábọ́ lẹ̀. Ìdáná ẹ̀mọ́ ti mi orí ẹ̀. Gbogbo ẹ̀yí tí ẹ ní ẹrù gbèsè lọ́rùn. Àbí tí bùkátà yín wúwo. Jésù wípé àjàgà mi rọrùn. Ẹrù mi sì fúyẹ́. Gbogbo àjàgà wúwo. Kó máa fúyẹ́. Ẹgbẹ́ ìtúsílẹ̀. Ẹgbẹ́ ìtúsílẹ̀. Ẹgbẹ́ ìtúsílẹ̀. Nínú ìgbèkù tó wà. Àtú ẹ sílẹ̀. Ẹni tó lòun fi ogun dín ẹ wò. Ní wíìkì yìí, ẹ̀mí ẹ̀ máa lọ. Ṣé owó rẹ̀ wà ń tòsí? Àti iyọ̀ yẹn. Ẹ fi síwájú báyìí. Ẹ fi sí àgbélébù. Síwájú orí yín. Gbogbo ẹyí tí wọ́n jẹ láyọ̀. Ẹ gba ìtúsílẹ̀. Ẹ ṣe rere. Òní ni Monday. Ọjọ́ tí ó ní ajé nínú. Ẹ fò síwájú pẹ́pẹ́. Alleluia méje. Ogo méje. Osana méje. Àti iye. Alleluia méje.
1: Alleluia. Alleluia. Alleluia. Alleluia. Alleluia. Alleluia. Hallelujah!
0: Ẹ kojú sọ́nà kejì. Ogo lẹ́ẹ̀mejì.
1: Ogo, ogo, ogo, ogo, ogo, ogo, ogo.
0: Ọ̀nà kẹta Osana méje.
1: Osana, Osana, Osana, Osana, Osana, Osana, Osana.
0: Yìí sí ọ̀nà kẹrin iye.
1: Iye, iye, iye, iye, iye. Iye, iye.
0: Na abẹ́ fọjú ẹ̀ ní gbàdúrà
1: ni.
0: Mo ń bọ̀ wá ṣiṣẹ́ lórí iyọ̀ yẹn. Àti owó ẹ̀. Mọ́ gbàgbé o. Gbé òróró ẹ sọ́dọ̀. Òní. O ń jáde lọ. O máa mú ọ̀rọ̀ bọ̀. O máa mú owó bọ̀. Ẹgbẹ́ ẹni wọlé. A padà bọ̀ wá.
2: Kalẹ̀ sà, èmi ni David. I'm so much grateful, Daddy. Ọlọ́run túbọ̀ máa ràn yín lọ́wọ́. Ọlọ́run túbọ̀ máa fi agbára kún agbára yín. Ẹ ò ní wálẹ̀ láéláé lórúkọ Jésù. Ilé ológo ẹ ò ní pàdánù rẹ̀. Testimony tèmi tí mo fẹ́ sọ ni pé nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní ṣe prógráàmù, tí mo bẹ̀rẹ̀ sí ní bá fọ́lò prógráàmù yìí, Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní ṣeun ìyanu. Agbára Ọlọ́run ó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ nínú ayé mi tèmi náà mọ̀. Agbára ọ̀tún, àánú ọ̀tún ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní tají nínú ayé mi tí mo dẹ̀ mọ̀, tí mo dẹ̀ ń rí. Ibi tí mo ti ń ṣe mo míì ṣe látijọ́ tí ẹnìkan ti sọ fún mi pé kí n bẹ̀rẹ̀ program nígbà tí mo rí àwọn prayer point ńláńlá tẹ máa ń sọ. So láti bẹ̀ lọ iṣẹ́ ó ti bọ́ lọ́wọ́ mi láti bí oṣù bí márùn-ún tí mi ò ríṣẹ́ kankan ṣe gbogbo bí mo ṣe ń ṣe.
3: Everybody, this is a sweet and
2: ọmọ pèmí náà ni mi ní gbọ̀ngàn.
3: About to get all funky today, great music and fantastic tips in making you the best entrepreneur you can possibly be.
4: Yes, so my people, this is not Jordan Drive, and I dey lis ten to, so get better information. I won't give you no move an inch, but if you know say you won't move, move your radio with you.
5: Hello Lagos, welcome to the Jordan Knight Show, and today we'll be discussing
6: the voices you need at work all day, every day till payday are here.